0: ẹni tí mo gbé kẹ̀mí lé ọlọ́run ni àbò wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nípa ìtọ́jú. Gbogbo ẹ̀yí tẹ́ ò dìde rí. Ẹ lọ dìde o. Ṣé rí gbogbo ẹ̀yí tó jẹ́ àkọ́bí. Ẹ̀yin abiyamọ. Sí ẹ̀ ń gbàdúrà ògo nínú àwọn ọmọ yín. Ẹ̀yí tí ìbùkún jẹ lógún.
1: Ẹ
0: padà sí Bíbélì yẹn.
1: Psalm 113. Psalm 75.
0: Ṣé rí iyọ̀ yẹn. Orí owó lẹ máa fi sí. Ẹ fi iyọ̀ sórí owó
1: báyìí.
0: Ẹ wá gbàdúà. Ẹ gbàdúà. Ẹ fọ méjèèjì
1: dínú.
0: Olúwa tí mo wá ṣe láyé. Má jòwó já mi
1: kú. Ẹ
0: gbàdúà yẹn. Ẹ kà sáàmù yẹn sórí. Ẹ wà iyọ̀nú owó yẹn.
1: Then that's all to anybody.
0: Ẹ dasọ mi.
1: Point in water.
0: Ẹ lọ fi wẹ̀.
1: You need to obey.
0: Sori ti ń jẹ́ má jẹ̀mú.
1: What do you call covenant?
0: Kò ń ṣe tó kan lè fẹnu sọ.
1: It's not something you just talk about.
0: Tí wọ́n ń pè ní ìjìnlẹ̀ iṣẹ́ wòlíì wa.
1: Mystery of the prophetic
0: is. Àwọn wòlíì tí wọ́n bí èmi.
1: Prophets that came back to me.
0: Àwọn ìjìnlẹ̀ wòlíì
1: ni. They have deep mysteries.
0: Tí wọ́n fi sáàmù pa ogun
1: run. That they use sáàmù to destroy
0: battles. Tí wọ́n díjú wá yájú
1: báyìí. They
0: close
1: and
0: open
1: their
0: eyes. Sáàmù báyìí. Kó mọ wọ bàtà. Bàtà bá fi kàtà. Obìnrin kan mo rántí.
1: Oyún
0: ọdún méje.
1: Sábú yẹ pẹ́gbẹ́sì.
0: Bàbá mi wí pé ọmọ ọlọ́dúnmọ́rin wọn gbọ́dọ̀ mọ́ bí.
1: They must give birth to this child.
0: Wọn gbọ́dọ̀ mọ́ bí.
1: He must be born.
0: Wọ́n ní sáàmù báyìí.
1: Jesus asọ́sà.
0: Ẹ jẹ́ ká aláboyún yẹn fẹ̀yìn lélẹ̀.
1: Tẹ́lá tó náà
0: ti dáhùn. Kò kọjú sí òkè
1: báyìí.
0: Ẹ dá sọ́ sí ẹ̀mí mímọ́mọ́ lójú rò pé kò sí ẹ̀wò ní ayé ti di rádàrà ló fi rò pé kò sáwọn ẹni
1: gbé
0: mo mọ ti àgbẹ̀ sínú mi ẹ ó dìde ìdánimọ̀ fi gbogbo ẹ̀yí tẹ́ bá iṣẹ́ ìlẹ́ni kẹ lọ sí inú má jẹ̀mú ìlú bọ́
1: òní
0: Monday gbogbo ẹni tá a jọ
1: gbàdúrà
0: ló máa rú ẹ bọ́ ẹ bọ́ yìí olóò fi ti ògo yẹn gòkè.
1: To push your glory.
0: O ti mọ̀ pé lọ́jọ́ Monday.
1: You know every Monday.
0: A mọ̀ mọ̀ mọ̀ ìyàsọ́tọ̀ ni.
1: We separate it apart.
0: Gbogbo àwa tó ń ṣètò ìpátá.
1: How does in this program?
0: La máa ń san ọrẹ open door.
1: We give that offering of open door.
0: Two thousand.
1: Ẹgbẹ́ jí ni o.
0: Bó o bá lágbára san 3,000.
1: If you can give 3.
0: Torí o ní ògo mẹ́ta láyé.
1: Come back 3 glory in life.
0: Ògo àárọ̀.
1: Your morning glory.
0: Ògo ọ̀sán.
1: Your afternoon glory.
0: Ògo alẹ́.
1: And your night glory.
0: Bíbélì ni owó ní ìyẹn.
1: That is the money has wings.
0: And what blessing answer to.
1: O ti bukun náà máa ń dáhùn.
0: Is giving.
1: O ní fífúni.
0: Giver will never lack.
1: Ẹni kúndi o lè ṣaláì.
0: O lè rán an tó ń túká.
1: You can see those that scatter.
0: Kí ayé wọn ha.
1: Being hard.
0: Mo gbàdúrà wà ní. Sórí owó tó bá fi yọ sí
1: yẹn. That money plenty
0: sọ́kọ̀. O fi ṣe prayer lẹ́ni.
1: Pray with it today.
0: Lọ́la.
1: Tomorrow.
0: Ọjọ́ Wednesday.
1: Then on Wednesday.
0: Fira tó bá wù ẹ.
1: Buy anything you like.
0: Kò lọ jẹ. Mo tún máa sọ nípa ẹ lọ́la.
1: I will talk about it tomorrow.
0: Wòlíì Samuel Adéwáyò jòló kọ mi. Ọlọ́run ló rán mi sí ayé. Tó bá ń gbọ́ authority.
1: Ìyẹ́ authority.
0: Àṣẹ àdúrà ló jẹ́ bẹ́ẹ̀. Kí ògo yín bújá dé. Kẹ̀rọ náà lọ. Ìjànàmọ̀ tuntun. Gbogbo ẹ̀ tẹ́ wà ní ṣàgámù.
1: Lọ sí ìṣàgá.
0: Ó ti dẹ̀ dìdí o. Ó dàṣẹ. Ó di má jẹ̀mú. Ẹ mọ̀ gbàgbé. Ìpàdé àdúà. Tán ló wà lẹ́ni. Kẹ pàdé mbẹ. Ọ̀la.
1: Tomorrow.
0: Tuesday. Èmi máa jọ yín. Laago mẹ́rin ìrọ̀lẹ́. Pẹ̀lú iṣẹ́ wòlí. Àti ìjẹ̀bú òde. Lọ́lọ́ bọ́sọ̀.
1: Lọ́lọ́ bọ́sọ̀.
0: Láàárọ̀ ọ̀la.
1: Tomorrow morning.
0: Ọjà àgbáyé ni
1: ẹ. Ìṣègùn bá bàkẹ́.
0: Miracle like water.
1: Ìyanu bí omi.
0: Òróró yẹn.
1: Dá ọ̀ì.
0: Gbogbo yẹn máa gba
1: tiwọn. Ẹ bá mi kọ́ lẹ́ta o.
0: Láàárọ̀ Tuesday.
1: Tomorrow Tuesday.
0: Pastor.
1: Sir.
0: Ẹ fún wa ní account number.
1: The account detail. Unity Bank. Unity Bank 0032393701. Again. Unity Bank 0032393701. Freedom Apostolic Revival International Ministry is the name of the account. Or you can use Echo Bank account. Echo Bank account is 0970003215. Again, Echo Bank account 0970003215. Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. Enquiries and details, call us on 081-123-2 in five places. Or you can use 070-81-16-4090.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ni mọ̀nà wá tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alàyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdì ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wò lè ta gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wò lè sórí 0706-717-0079 tàbí 080.
1: Ará mi olùfẹ́, mo máa kí yín o, mo kí ọmọdé, mo kí àgbà níbikíbi yòówù tẹ́ ti ń gbọ́ mi. Ẹ gbọ́, ohun tí Olúwa ní kí n fi gbàdúrà fún yín lónìí, òun náà ni agbára, agbára láti gbé ẹrù dórí. Mo fẹ́ kó o ṣàmí tó nítumọ̀ tó máa rin ilẹ̀ jìjìjì. Ní orúkọ Jésù, mo rú ọwọ́ rẹ ní agbára. Lónìí, ẹ̀mí mímọ́ rú ọwọ́ rẹ lágbára. Mo pàṣẹ gbogbo ìwọ tó gbé ẹrù ṣùgbọ́n o gbé dé orókún dépò pé o lè gbé dórí. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Àwọn tó gbé ẹrù dé orókún o ní àwọn tí wọ́n rí oúnjẹ mẹ́ta jẹ lójúmọ́. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn ò rí owó láti ṣe nǹkan rí, wọn ò rówó gidi láti ṣe nǹkan gidi. Àwọn tó wá gbé ẹrù yẹn láti orókún tó ń gbé dé àyà o ní àwọn tí wọ́n róúnjẹ mẹ́ta jẹ lójúmọ́ ṣùgbọ́n wọ́n rówó kékeré ṣe nǹkan kékeré tí ayé ń fojú rí. Tàbá sọ̀rọ̀ nípa mọ́tò, mọ́tò póríṣiríṣi ẹlòmíì ra mọ́tò ṣùgbọ́n mọ́tò yàtọ̀ sí mọ́tò, gbogbo wa lamọ̀ yẹn. Bàbá sọ̀rọ̀ nípa ilé, ilé yàtọ̀ sí ilé. Ṣé wa rí ẹni tó lórí ọ̀fẹ́ tí Ọlọ́run rú apá rẹ̀ méjèèjì ní agbára ẹ̀mí mímọ́ tó gbé ẹrù yẹn dórí? Ará mi olùfẹ́, irú àwọn wọ̀nyí kí là ń pè wọ́n? Àwọn wọ̀nyí mebí àwọn ni ẹni tí wọ́n róúnjẹ mẹ́ta jẹ lójúmọ́, tí wọ́n rówó ńlá ṣe nǹkan ńlá, tí wọ́n rówó gidi ṣe nǹkan gidi. Àwọn wọ̀nyẹn ni àyè gbà, tí à ń pè wọ́n ní àyè gbà mí. Lójú oṣù ilé wọn, wọ́n di ní ńlá. Lójú àjẹ ilé wọn, wọ́n di ní ńlá. Lójú emèrè ilé wọn, wọ́n di ní ńlá. Lójú abínúkú wọn, wọ́n padà di ẹni ńlá. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Irú àdúrà bẹ́ẹ̀ ni Olúwa mi, Ọlọ́run ìmọ́lẹ̀ alàyè, wòlíì Rotimi Ilésanmi ni wọ́n ní kí n gbà fún ọ lónìí. Mo chi ẹnu mi bọ ẹ̀jẹ̀ Jésù. Mo sọ̀rọ̀ bí ikọ̀ àti ìrìjú Olódùmarè. Mo súre fún yín. Lónìí o, agbára tí ọwọ́ rẹ yóò fi gbé ẹrù dórí, agbára tí wàá fi gbé ẹrù dórí, agbára yìí wọnú ayé rẹ. Ní orúkọ Jésù, kó wọnú ayé rẹ. Kó sọ̀kalẹ̀ sínú ayé ọmọ rẹ. Kó sọ̀kalẹ̀ sínú ayé rẹ. Mo rú ọwọ́ rẹ méjèèjì ní agbára láti lè gbé ẹrù dórí. Ní orúkọ Jésù, agbára yẹn wọnú ẹ. Ẹ tilẹ̀ gbọ́ tí olórin yẹn wí. Ó ní bá mi gbẹ́rù mi ò bàbá, bá mi gbẹ́rù mi dórí. Má ṣe dá mi dá bùkátà mi ò Jésù ọba iye. Bá mi gbẹ́rù mi ò bàbá, bá mi gbẹ́rù mi dórí. Má ṣe dá mi dá bùkátà mi ò Jésù ọba iye. Ọlọ́run kò bẹ́ẹ̀ gbẹ́rù ẹ o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń retí owó tàbí ẹ̀ ń retí contract tàbí ẹ̀ ń retí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹnikẹ́ni lórúkọ Jésù, ẹ gba ìrànlọ́wọ́ yẹn. Ó ti dára fún yín o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tajà, ẹ máa ta warawara, ẹ rí ṣe, ẹ rí tajà ṣe, ẹ̀yin oníṣẹ́ ọwọ́. Mo gbàdúrà ọwọ́ yóò ní gbẹ. O fẹ́ gba owó kan, nìkan sọ fún mi pé o fẹ́ gba owó kan, wàá rí owó yẹn gbà. Ní orúkọ Jésù, wàá rí owó yẹn gbà. Ẹnìkan gbọ́ mi, wo bí ibi tó ń dẹ dúró sí yóò dáa. Jẹ́ àpàdé nínú ìpàdé àdúrà, kó wá wo tí Ọlọ́run yóò sì ṣe. Ará mi olùfẹ́, ní ìlú Surulere, mo kí gbogbo yín pé ẹ kú àdúrà, ẹ dẹ̀ kú ìmúrasílẹ̀ birthday wòlíì Rotimi Ilésanmi June 15 ni. Ṣùgbọ́n bàbá ti ṣe ẹ mọ̀ gbọ́. Ẹ̀yin ará mi olùfẹ́ ní ìlú Ìkọ̀tún, mo kí yín o, mo kí yín o, mo kí yín lórúkọ Jésù, ó ti dára fún yín. Ẹ gbọ́, ní Tuesday eléyìí, mo ń bọ̀ ní Surulere. Tí n bá dẹ̀ ti ń bọ̀, n tí mo mú bọ̀ lórí òkè, mo ti sọ, màá wá fún yín. Iyọ̀ ni àdúrà ti wà nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo orísun ogu aye re olorun yo buyo si yo si di adun yo wa ni ja o re gi bayi oni yo se ara mi olufe nkan kan wa wa ti inu mi dun si gan despite that pe mi si ni program ni suru ni rojo Tuesday awon to ra anu ran lowo oju rere ati anu lati oke ah mo gbo iroyin inu mi dun gidi gan koda nse ni won pe mi egba o Tuesday ni won get here ngba to ma fi di ojo Friday ah mo gbadura gbogbo iwo ti omo egbagbe won ma ran ti e loruko Jesu mo de tun ki ya suliat lati osodi ya laso mi mento fun ni number mi mo pe awon workers kan lo ma je o pe o dupe igba ta ye so po tan oluwa gberan wo dide gbogbo eyin ti e mo lati orile gomo orile asapo e wo moto to lo si shita under bridge e ba de shita under bridge e so fa won yan pe e lo si fuja street community hall to wa nbe ago mejo aro si ago mejila ni eyin ti e mo lati mo si ara mi olufe ni lo mo si oni mo si ajina eyin ti e mo lati mo si e lo soju weye e ri maruwa tabi koropo to lo si fuja street direct eyin ti e mo lati oju elegba eyin na ma ri moto to lo fuja street direct community o to wa nbe eyin ti my two estate jakande iyano jigbo e wo moto to lo si celest express lati celest express yen ele lo si lawansin te ba de lawansin e wo moto randu e bere lowo awon ni moto pe lo si randu avenue junction te ba de be bere fuja street community o to wa nbe e gba yo yen lofe iyen ni koko ise adura nu yen wa nbe egberu mejo ati apokan abo ni that is 8300 naira olorun be laye sibe sere awon ororo egberu kon ni ati ororo egberu kon e ma jo ma tan egber back to send egberu kon atapokan anu egberu kan so now ofe lo ye kin fun yin ni awon kan won yi sugbon rate ti nkan fi won lorilede Nigeria nsin ah o koja be o afi ko olorun ko sanu wa mi de mo de so mo fi owo soya ni gege bi woli o ma da fun yin be ni mo so fun yin mo wa sure fun gbogbo yin patapata tori pe mo ri pe e sanu ijo yi e de ran ijo yi lowo nibi kibi te ba wo laye ah anu ni won yin e ra anu ni o en to ba gbogun ti yin to gbogun ti omo yin gbo ijibuluku ma ja imo ta lori yin ofun lo ma ja si imo won ni jo iwo ni wa ma bori lagbara lowo Eledumare okorin gbele merenti pelu iyawo o de ko ile mejo iyawo de mo bi ba so lorun ko gbogbo eni to ngbo mi loruko Jesu ori olori oni je ise owo re wahala eyin obirin esa mi o wahala te se nile oko yin ori olori oni je o egbo yo dara fun yin e ma gbagbe ni ojo Friday ipade adua nla wa nilu Isagam nibi ti mo ti fe fun yin ni yo lofe enikan yo kan ni e mura sile e pe awon eyan e pe omo yin loruko Jesu yo dara fun yin e ri pe a kin pe mo ago mejo aro si ago me ago kan ni so egbo te ba ti de Isagam e bere sabo under bridge onijoku town hall ibe lo ti ma waye bakan na ni ojo Wednesday to koja mi o si ni logbo elegba town hall bet mo bo nbe ni ojo Wednesday yi nibo ni logbo elegba te ba ti de iyano era bus stop Lagos Badagry expressway ele lo si ilogbo elegba town hall so ago mejo aro si ago mokanla gbogbo eyin onise owo onise osu onisowo ejo mo be yen eyin ti en taja e wa gba iyo yen o se pataki ikorira ni o ka pate oja ka mata ka ma re yan sanu fun iwo to yen lofe yo dara fun yin pe ero ibani soro yi 0706717 0079 gbole kan si 0706717 0079 mo fe ko ran ipade yi lowo pelu 1200 olorun yo se ran iwo na lowo le ko anu si fun card number church re 0069936107 gbole kan si 0069936107 access bank oruko to wa nbe Light of the Living Church gbogbo iwo to send owo yen isoro aye e tan wa rowo saye e Jesu Oluwa abi ara mi olufe eyin ti e fe adura nu yen e to wa nle labaranje opo o e tete ma lo si Alabama bus stop ni Abaranje Road number 1 Oyewole Street ni Abaranje Road Ikotun God bless you. Tabi ke pe number church.

àti ìsákò ní agbègbè ọ̀hún. Agbẹnusọ fún àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adé Tóhun Ìjìrẹ̀ Adéyẹmí, èyí tí ó sọ pé òótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà, ni alákòóso àjọ ọlọ́pàá nípínlẹ̀ náà Adékìmí Òjó ṣàlàyé ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí nǹkan tó burú. Ìlàrámọ̀kẹ́ la ti ròyìn láti iléeṣẹ́ rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́. Nínú ìròyìn láti gbọ́ bí kọ̀ọ̀kan ṣe pè fún ìdásílẹ̀ àwọn tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Tẹ bá fẹ́ máa gbọ́ àwọn ètò àti ìròyìn iléeṣẹ́ rédíò Àdàbà níbi yòówù lágbàáyé, kan sójú pẹ́ ẹ̀rọ ayárabíàṣá www.adaba88.9 FM. Ẹsìn lè gba application iléeṣẹ́ rédíò Àdàbà sílẹ̀ ní Google Play Store. Bẹ́ẹ̀ sì ni lè darapọ̀ mọ́ lórí Facebook wa ní www.facebook.com/adabafm88.9 lórí ẹ̀rọ X àti Instagram. Ẹ pàdé wa ní Àdàbà 88.9 FM. Tẹ bá sì fẹ́ fún wa ní ròyìn lẹ́ka ròyìn wa, ẹ fi ṣọwọ́ sí email address wa ní suma@adaba88.9 FM. Ìjọ Ansarudeen Society of Nigeria ni ó ti rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àti ààrẹ orílẹ̀-èdè Bọ́lá Ahmed Tinubu láti yáṣẹ lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ èyí tí àwọn kan jí gbé nípínlẹ̀ náà láìpẹ́. Ẹgbẹ́ náà ìlú pàrọwà yìí nínú ọ̀rọ̀ èyí tí wọ́n gbé fáwọn ọkùnrin lọ́jọ́ ìsinmi. Tí a bá rántí bí àwọn akẹ́kọ̀ọ́ 39 àti àwọn olùkọ́ 7 ni àwọn ọ̀hún jí gbé ní 15 oṣù 5 ọdún yìí ní àwọn ìlú kan èyí ti ń bẹ lágbègbè ìjọba àbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Ikọ̀ àwọn mùsùlùmí náà ṣàlàyé ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí nǹkan tí ó burú jáì. Nínú ọ̀rọ̀ alága ẹgbẹ́ náà Bashiru Aminu àti akọ̀wé rẹ̀ Mutiu Alade, wọ́n rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ láti gba àwọn èèyàn náà sílẹ̀, tán sì ṣàlàyé pé àlékún ọ̀rọ̀ ìjínigbé ètí ìṣẹ̀lẹ̀ lórílẹ̀-èdè yìí àti àwọn jàǹdùkú indó yẹ láti mójútó. Wọ́n wá rọ ìjọba láti lo gbogbo àwọn nǹkan tó bá ní tó sa gbogbo agbára rẹ̀ láti bá rí i pé àwọn tí ń bẹ ní ìgbèkùn náà iná padà sílé wọn láìsí òyà. Gẹ́gẹ́ bí ara ètò fún ti ayẹyẹ ọjọ́ àwọn ọmọdé lórílẹ̀-èdè yìí, Kidstorm ni ó ti gbé ètò àríyá fáwọn ọmọdé àti ìdíje kalẹ̀ láàrin àwọn ọmọ iléèwé láwọn ìpínlẹ̀ yìí lájàkùjákù ìpínlẹ̀ Ondo. Ayẹyẹ náà ló wáyé ní gbọ̀ngàn Ọbáfẹ́mi Awolowo, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ayẹyẹ bíi ọ̀rọ̀ bíi àfihàn ijó, ètò tààmà àti àwọn ọ̀kan ọ̀jọ̀kan ètò míì ni wọ́n gbé kalẹ̀ láti fi dá àwọn ọmọ náà lárayá. Nígbà tí ń sọ̀rọ̀ níbẹ̀, ọ̀gá àgbà Kidstorm International Olúfunmi Láyọ̀ Bankole ṣàlàyé pé ìgbésẹ̀ náà ni wọ́n gbé kalẹ̀ láti lè bá ṣe ayẹyẹ fáwọn ọmọdé láti pèsè àǹfààní fún wọn láti ṣàfihàn ìmọ̀ wọn àti láti mú kí wọ́n lè gbẹ́kẹ̀lé ara wọn. Ọ̀gá àgbà náà ló ti dúpẹ́ lọ mínísítà fọ̀rọ̀ abẹ́lé Olúbọ̀mí Túnjí Òjó fún ṣíṣe onígbọ̀wọ́ ètò náà àti fún ṣàtìlẹ́yìn àwọn ọmọdé nípínlẹ̀ yìí. Lára àwọn ọmọdé náà, Adémọlá Òkédòkun àti Tósìn Olúlẹ́mi, ènìyàn sọ ìrírí wọn tí wọ́n sì fi ìdùnnú hàn lórí àǹfààní èyí tí wọ́n fún wọn láti kópa àti láti pàdé àwọn ojúgbà wọn látàwọn iléèwé míì. Àwọn olùkọ́ kan àti àwọn òbí níbi ayẹyẹ náà yóò bo ìgbésẹ̀ náà, tán sì ṣàlàyé rẹ̀ gẹ́gẹ́ bí tí ó bọ́ sásìkò àti láti mú ìgbéga láti ta àwọn ọmọdé jí tayọ ìlara ìkàwé. Ayẹyẹ náà ló dópin pẹ̀lú pínpín ẹ̀bùn fún àwọn tó kópa èyí tó fa ìdùnnú fún àwọn ọmọ ọ̀hún. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ Fásitì Àṣífà náà ti ṣàlàyé pé wọ́n ti rídi jìbìtì owó iléèwé kan èyí tí àwọn òṣìṣẹ́ wọn tẹ́lẹ̀ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti lọ́wọ́ sí tí wọ́n ní wọ́n yabo ojúpo ibi tí àwọn ilé ẹ̀kọ́ náà ti máa sanwó sí lórí ẹ̀rọ amáyélujára. Nínú ọ̀rọ̀ yìí tí Adélé ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà òye sọjí àrẹ̀mú tí ó gbé jáde, ilé ẹ̀kọ́ Fásitì náà ṣàlàyé pé owó tó lé ní 340,000 naira iná ti darí kúrò ní àpò iléèwé náà. Ilé ẹ̀kọ́ ọ̀hún ṣàlàyé pé jìbìtì ọ̀hún ni Ọlánìkẹ́ Mary Àsábíà tó jẹ́ akẹ́kọ̀ọ́ tó jáde nílé ẹ̀kọ́ náà lẹ́ka ìṣirò owó àti akọ̀wé owó iléèwé náà tẹ́lẹ̀ tó kọ̀wé fipò sílẹ̀ ní oṣù kẹrin ọdún 2025 tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Àwọn alákòóso náà wá ṣàlàyé pé àwọn tí wọ́n fúnra sí ọ̀hún ló darí owó iléèwé sí àpò ìfowópamọ́ tiwọn lásìkò tí wọ́n sì tún yí àwọn ojúpò ètò ìnáwó ilé ẹ̀kọ́ náà padà. Ilé ẹ̀kọ́ ọ̀hún wá tún ṣàlàyé pé bí àwọn òṣìṣẹ́ 11, àwọn akẹ́kọ̀ọ́ 24 àti ẹnìkan láti ta èyí tí ń ṣiṣẹ́ nílé ìwòsàn àtijọba àpapọ̀ ti bẹ nílò ọ̀wọ̀ iná lọ́wọ́ sí ọ̀rọ̀ a máa darí àwọn akẹ́kọ̀ọ́

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, òun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn kan.
1: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abà aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abà Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abà Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abà Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 0

0: Yeah, Coco Southwest Constituency 1.
1: We pay a chef for tea, but they default. Lassico, do a belly to Kodai.
0: Gbogbo wa náà la mọ̀ ìpínlẹ̀ constituency one túbọ̀ máa tẹ̀síwájú
1: ìlú jẹ́ àkọ́gbọ̀ olúgbẹ̀ngà mọ́lélógún
0: àìmọye empowerment àti ètò ìtẹ̀síwájú ló ti ṣe fáwọn ọ̀tọ̀dọ́ tàgbà
1: ó ṣe sáàrin ìlú ó ṣe fún ẹlẹgbẹ́njẹgbẹ́ collectively and individually
0: nítorí ẹ lẹ fi mọ̀ ìpín àgbò kì í ṣẹgbẹ́ ọ̀dà
1: wàyí o tẹ́ ẹ tún ti wá dìbò fún
0: nípò tó clear tó clear tó wà obvious tó dẹ̀ ní indelible evidence
1: lẹ́yìn tí wọn ò dọ́kàn tí ò sáwúrú jù ń bẹ̀
0: ọmọ náà akọgun fún ara ẹ
1: yóò wá ṣiṣẹ́ gidi fẹ́yìn ara ìlú ní house of assembly
0: ìbòyè pọ̀pọ̀pọ̀ pọ̀ kí n má tọ̀yìn
1: torí ẹ̀ ló fi ní ká lọ dúpẹ́
0: látọ̀dọ̀ gbogbo àwọn leaders APC
1: àti gbogbo ọmọ ẹgbẹ́
0: ní àgbà
1: ìkànnì
0: ìbàkà
1: ọ̀wálù.

0: baba ti ro baba
1: aga ikuduro ikuse ka o meni re lo Mrs. Mary oluropo adanlawo ipade tun di lojo ajinde lese Jesu Agbarijọpọ ẹbí Oyinṣẹ́yẹ àti Adanlawo nílùú Ijù kéde àṣekágbá ètò ìsìnkú ìyá wa Mrs. Mary Olúrọ́pọ̀ Adanlawo ní Oyinṣẹ́yẹ ẹni tó jáde láyé òṣẹ̀ṣẹ̀ yìí lẹ́yìn tó lo ọdún 75 years lókè pẹ̀ gbogbo ẹbí ti ṣe panupọ̀ láti sìnkú abiyama tàtàrẹ o Thursday 28th of May 2026 lágogo mẹ́rin ìrọ̀lẹ́ ayẹyẹ àṣálẹ àìsùn orin onígbàgbọ́ nílé wọn number 21 Lafẹ́ Inn Òkúta Ẹlẹ́rin Last Street Adégbọlá Layout Àkúrẹ́ Friday lágogo mẹ́wàá òwúrọ̀ ayẹyẹ ìsìnkẹyìn nínú ìjọ St. Stephen's Anglican Church Ijù fúyẹ̀pẹ̀ tánsì ṣètọ́jú àwọn àlejò wa nínú hall àyíká ilé ìjọsìn náà bàbáǹbarì rẹ̀ wádìí ọjọ́ sátidé ọgbọ́njọ́ nínú oṣù karùn-ún 30th of May 2026 gbogbo ayé sì darapọ̀ mọ́ àwọn ọmọ àtẹ̀bí láti jíjó ẹni ọmọ sin Mama Mary àti láti ṣẹ̀yẹ ìrántí bàbá wa pa ilé Sanmi Adanlawo at exclusive event hall Futa Junction adjacent Chicken Republic Àkúrẹ́ lágogo 12 ọ̀sán gbogbo ọmọ lórúkọ gbogbo ẹbí ló wípé bí àsẹ̀yìnwáyé bá ń bẹ̀ kẹ́tìtì wá kẹwàá ya méjì takọ tabo lọ́dọ̀ wa o
2: Ẹyà agbẹ́ṣẹ́ṣe bí kò dáró dọ́jọ́ alẹ́. Ikúyọwọ́ àgbẹ̀ kúrò nínú àró dídá. Ẹyà àlùkò gbìyànjú àti kó sùn dorú ọ̀gànjọ́. Ikúyọwọ́ ẹyà àlùkò kúrò nínú oṣù kíkùn. Iná sugi teru-teru omi dànù tágbe-tágbe. Ikòkò ńlá fọ́dà páàdì. Aṣọ olówó ńlá fún àyà gbẹlẹgẹdẹ lọ́jọ́ ayẹyẹ. Yéè tìjì ni àwọn ẹbí ẹdìbò kíkéde ayẹyẹ àṣekágbá òkú màmá wa yẹtìṣì mrs janet ọ̀tún àrẹ̀mọ ẹdìbò ẹni tó sùn nínú olúwa nígbà tí wọ́n pẹ ẹni ọdún 97 years lókè yèèpẹ̀ ayẹyẹ tí yóò wáyé ní ọjọ́ 29 oṣù tá a wà nínú rẹ̀ yìí ọjọ́ 28 oṣù yìí ni christian wake níbi tí orin ọlọ́kọ̀jọ̀ kan yóò ti máa wáyé látàgọ́ mẹ́wàá àárọ̀ dalẹ́ ọjọ́ 29 Dáyé ni àràyá, ẹ̀dẹ̀ Jacob, ọ̀làdàpọ̀, ẹ̀dìbò, pẹ̀lú àwọn ọmọ, àti ọmọ ọmọ, ó pariwo pé igbákejì.

0: òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀rọ̀ Industrial Estate ní Ìsọ̀rọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Olúwa yóò gbọ́ àdúrà yín.
4: Before this time next year, you will come carry your babies.
5: Harvest of Babies and Miracle 2026. This is not just another program. It is your prophetic appointment to victory. Are you trusting God for the fruit of the womb and all manners of miracles with the team? Grace to win. Date, Wednesday 27th to Sunday 31st May 2026. Venue, RCCG, Glory Arena, Tis Auditorium, opposite Echo Bank, Redemption City, Mwelgo State. Ministering, Pastor Mrs. Foluke Adeboye, Pastor J.F. Odeshola, Pastor Dakulesho Emmanuel Obank Coordinator, guest artist, Evangelist Bolare, Yinka Alashiyori. Note, free transport and accommodation available and free medical services available for those trusting God for the fruit of the womb. For inquiries, call 0803643-6747. 0803643-6747. Harvest of Babies and Miracle 2026. Come and receive grace to win in Jesus' name.
6: Àti kẹ́kọ̀ọ́ nílẹ̀kọ́ gíga ti di rọrùn ní iléèwé Poji College of Air Technology. Ìwọ fẹ́ ṣe ND, HND tàbí diploma, má làágùn lọ, máa bọ̀ ní Poji College of Air Technology. Wọ́n sì kalẹ̀ sí Òkè Mosu, Òkè Ẹ̀rì, Ìjẹ̀bú-òde, Ìpínlẹ̀ Ògùn. Ọ̀nà kíní láti jẹ́ kẹ́kọ̀ọ́ nílẹ̀kọ́ gíga yìí, òun ni pé kí akẹ́kọ̀ọ́ ní 5 credits ní math, English, chemistry, biology àti physics. Bí ó jẹ́ pé o ti mú ilé ẹ̀kọ́ gíga míì, tó sì ní 100 mark yẹn 120. Àyè wà fún ọ láti ṣe àyípadà ilé ẹ̀kọ́ tí o mú. Akẹ́kọ̀ọ́ tó wù láti ṣe ND lọ́dọ̀ wọn gbọ́dọ̀ gba fọ́ọ̀mù JAMB. Ó sì gbọ́dọ̀ fi Poji College of Air Technology ṣe àyò rẹ̀. Ọdún méjì gbáko ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele Higher National Diploma HND tó sì lè kẹ́kọ̀ọ́ nípa Community Health,
7: Pharmacy Technician,
6: Environmental Health Technology, Health Information Management àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà, ọdún méjì ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele National Diploma ìyẹn ND láláì gbàgbé àti mẹ́nuba ètò Professional Diploma PD. 10,000 péré ni owó fọ́ọ̀mù wọn N10,000. Tí ìdánwò yóò sì wáyé ní 11 July 2026 nílé ẹ̀kọ́ gíga náà. Ètò ìsirú ìlú wà fáwọn akẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ yìí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0706302-0308. Ilé ẹ̀kọ́ Poji College of Air Technology. Ìpéwájú ni wọ́n wà.
8: Àjọ Fẹ́màn gé tuntun, ẹyẹ dalẹ̀ sójú ọ̀gbàrá, onílé ẹ̀mọ́ ṣe gbà fójò, àgbàrá òkú
9: ìlú. Ìtani ló lobó pàtàkì rè é láti ọ̀dọ̀ àjọ tí ó ní sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo, the State Emergency Management Agency, SEMA, lábẹ́ ìṣàkóso igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo, Dr. Láìdé Adélàmí, MNI. Wọ́n gba ìlú àgọ́ àtabúlé lámọ̀ràn pé àsọtẹ́lẹ̀ tí àwọn amòyojú ọjọ́ sọ nípa òjò tí ó máa rọ̀. Wọ́n ní ká ṣe ìmọ́tótó ojútó wa, ká la ojú àgbàrá dáadáa, kómi ó ba lè máa lọ gerege, ká ṣe àtúnṣe àwọn òrùlé tí ń jò. Ó tó di pé àwọn òjò ńláńlá ń bẹ̀rẹ̀, kí gbogbo àwọn awakọ̀ àtọlọ́kadà ó pa òfin rìnnà mọ́. Ayé sàsàpajúdé eré, ká sì máa tọ́jú ẹ̀yà ara ọkọ̀ wa dáadáa. Gómìnà Dr. Lucky Orímisàn Ayédàtiwa, wọ́n rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo láti gba àlàáfíà láàyè fún ẹ̀mí àti dúkìá. Ǹjẹ́ bẹ bá wá kẹ́ fún ìṣẹ̀lẹ̀kíṣẹ̀lẹ̀ ládùúgbò yín, ẹ máa pe àjọ SEMA sórí 0803-488-3275 tàbí 0703-187-7570 tàbí kí ẹ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà tí ń bẹ lálágbàká Lákùrẹ́. Ìkéde pàtàkì wá láti àjọ Ondo State Emergency Management Agency, SEMA.
10: From now on ever, I shall be called a new name.
11: Are you ready for a new beginning? Join Salvation of Christ Mission Assembly World for a life-changing interdenominational prayer program. I shall be called a new name. Ministry, Prophet Ezekiel Akinbiyi Mark, Pastor Orimoloye J.A., Pastor Adewole E.A., Pastor Oluwa Yoyitan, Prophetess Dr. Olorunsola Anu Oluwapo Elizabeth, the President of Salvation of Christ Mission Assembly Worldwide, and many more ministers of God. From the 1st to the 13th of June 2026, venue Mount Oluwagbamilowoya, Kilometer 4, Adoowo Express Road, Akure. 13 powerful days of prayer, 13 powerful days of deliverance, 13 powerful days of divine encounter. New name, new favor, new glory. Come and receive your new identity in Christ. Salvation of Christ Mission Assembly Worldwide. Together we pray. Together we prevail. Don't miss this powerful prayer program.
12: See you there.
10: I shall be called.
13: Jẹjẹrẹ náà ní orí jẹjẹrẹ o.
14: Ẹ bọ́ ọ̀rọ̀ ọgbọ́n níjọ́.
2: lagbon lagbon egbe Sunday Ademule tuluse ohun ma lutake ohun ma to bere oyo ipantalakere May 28 ohun ero ti abere pelu gbalibade May 29 ohun ache golopa egbe Sunday Ademule o kohun lute May 30 ohun ache kagbero dupe rojo mu dagba soko lute olola gomina ondo Dr. Lucky Orimi Sayedaiwa ohun special guest of honor journey is for you my guest Obadeji mi adu alagbado agiri lalase ogo gafukara chairman Ekiti State Council of Oba ati kabiyesi oliye re is for you my guest Oba Motunde Alaba Ibiyan Adako Ireji Second ohun ero you fathers of the day Chief Rotimi Benjamin Ibidapo the area tulu she of our kingdom atare akile odua ile ohun chairman 2026 ero and she Kute development senator Olagide Ipinsagba PAG member representing Odo non senatorial district ati honorable Emmanuel Oluwamiyi Adelegbe member representing Owo State Federal Constituency ohun guest of honor ero planning committee idomo pe yi fun
7: mama wa princess oloye Elizabeth Olajumoke Ayodele se be dagbere faye ko digbo se leyin odun 85 laye 95 years
12: oku olomo re
7: ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún yìí ni màmá wa dágbére pé ó dìgbò ṣe o bí ètò ìsìnkú màmá wa Elizabeth Olajumoke Ayodele ti ṣe lọ rèé o tọ́sídẹ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù tá a wà yìí ni ètò ayẹyẹ kíkọ orin oyè ìdágbére ìkẹyìn ní ìrántí olóògbé yóò wáyé nílé rẹ̀ ní 16 Kings Road Ọ̀ṣọ́ níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ láago márùn ọjọ́ náà Friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù yìí ni ètò ìsìnkú fọlọ́ọ̀gbé ní St Andrews Anglican Church Ọ̀ṣọ́ láago mẹ́sàn-án òwúrọ̀ ká tó tẹ́ màmá wa sí ibojì feruferu àti yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ ní ìrètí àjíǹde kẹsẹ̀lẹ́yẹ yìí ni àríyá wẹ̀jẹ̀ wẹ̀ mú kágbàlejò ọ̀pọ̀ àwọn èèyàn tó wá bá wa ṣẹyẹ ìkẹyìn fún ìyàwó abiyamọ tòótọ́ princess Elizabeth Olajumoke Ayodele lọ́gbà St Andrews Anglican Primary School lódì kejì ilé ìjọsìn St Andrews Church Ọ̀ṣọ́ máa sùn ìyáwá tòótọ́ abiyamọ àtàtà a ò lè gbàgbé rẹ o fún ìtọ́jú wa torí ìlànà rere tí ẹ fi ẹsẹ̀ àwọn ọmọ yín lé
13: káre oyè mi ọmọ dùsọ amúwẹ̀ tùbú kàn rí gbéjẹ lébùdúrẹ́ ìrẹ́ òun ọ̀yìn òun lọ rí gbéjẹ lébùdúrẹ́ ọ̀run re o ó dìgbà
7: gbogbo àwọn ọmọ ni olùkéde
14: kí ló ń sún okún ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni tàbí tẹ́ ẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì nàìjíríà èso kábẹ́ẹ̀jì kárọ́ọ̀tì lẹ́tùsì àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
15: O ní láti jẹ́ méjèèjì ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́ ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí lónìí. Jẹun tó dáa.
16: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
17: SELARIE salary.
16: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
18: TURMERIC.
16: Ẹ káre, fálé ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: cash, business tools, and training. Up to 1 million naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.
1: Ọ̀rọ̀ nípa bí ìpínlẹ̀ Èkìtì ó ṣe máa tẹ̀síwájú ló yẹ ká máa ṣiṣẹ́ lórí ẹ̀ báyìí. Nítorí ẹ̀ la ò ṣe gbúdọ̀ fi àyè sílẹ̀. Fẹ́nìkẹ́ni láti máa fi ẹyẹ tó wà lórí igi tàn wá. Torí bóyá ẹyẹ abìkú ganga ni tàbí abìkú ganga ti ń dáni nídàá gírígírígírígírí. A lè sọ Ọlọ́run ò ní jẹ́ ká bọ́ há o. Ṣùgbọ́n ẹyẹ eléyìí tó ti ń bẹ lọ́wọ́ wa tá a ti rí kọ́lọ̀ ẹ̀. Tó sì wá jẹ́ ẹyẹ rere, ẹyẹ ìdùnnú, ẹyẹ àlàáfíà. Òun ni ẹ já jùmọ̀ kọ́wọ́ tì ká fún un láyè kó wọlé. Bí ó dún Àbáyọ̀mí. Báwo òun ni ẹni náà táwọn èèyàn ti gbé wò tí wọ́n yẹ̀ wò tí wọ́n mí wò tí wọ́n wọ́n wò. Tí wọ́n fi ìbò níwò ètì púpọ̀. Tó sì ti ṣe bẹbẹ nípínlẹ̀ Èkìtì lórí ètò ẹ̀kọ́ ètò ìwòsàn iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ púpọ̀nà àti ìdàgbàsókè ìgbèríko. Ó ṣe activate ló ń renovate ló ń stimulate ló ń integrate ló ń rehabilitate. Ẹ wò ẹ́ ló ti ń ran mímí olè ká gbogbo ẹ̀ tán. Ọmọ wa pàtàkì ni Factual Diligent and Unbiased Son of Èkìtì láti World Ted Ogotun. Ìyẹn Professor Láyínká Awópẹ̀tẹ̀ òun ló ní ká sọ fún yín pé no turning back. Báwo ni o? Lábẹ́ àṣẹ IAPC. Tẹ̀ ẹ́ síbẹ̀.
2: Òṣùpá sì di kí ẹ láyé ń lọ, sì di kí ẹ láyé ń lọ. Sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe, sì di kí ẹ láyé ń lọ. Ogun mátá lọ́pọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kí ẹ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kí ẹ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà, lọ bá sì di kí ẹ. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn fowó kan sí lórí. Ẹ lè download app yìí,

0: le fi run mi daru ara yi
1: oni bara mi owon won ko lori youtube ni
0: se oni data to po to ba yen ni
1: ah data lati mtn o yato mani pelu erin won naira pere won je anfani pe iseju meje ategbeta data
2: ma duro ma rose je anfani yi lati owo mtn o yato o tun le je ipe iseju 15 ti data gigabyte meje yo tun le lori re fun egberun naira testa 312*14# lati jebadun mtn o yato looto
3: Ṣé o rántí bí màmá wa ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀ fún
4: un? A gbọ́dọ̀ wá ohun tó jọjú ṣe fún màmá o.
5: Ó yá, ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́dún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrúkọ kan pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ₦5,000
6: ilera àwọn màmá àjọ ẹbí.

0: Yari Mix.
1: Ṣé owó tí bí màmá wa ṣe máa ń tètè jí láti sin oúnjẹ àárọ̀
2: fún un? A gbọ́dọ̀ wá ohun tó jọjú ṣe fún màmá o.
3: Ó yá, ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́ndún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àròkọ kan pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ₦5,000 sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá àjọ ẹbí.
4: Ìgbò ní òkè ọrọ̀ àkókò.
5: Iló máa kí kábíyèsí wa o.
4: Ìyó wà Dìmúlà.
5: Ọba Ọláoyè Ọláréwájú Adéyẹmí.
4: Ó ti kọ̀rọ̀ nation àti gbígba ọ̀pá àṣẹ.
5: Léyìí tó máa wáyé.
6: Yàtọ̀wọ̀ gómìnà ìpínlẹ̀ Ondo. Honorable Lucky Orimisan Ayédàtiwa. Wednesday ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún yìí. Ìtẹ̀dẹ̀ àgùgù mẹ́wàá òwúrọ̀.
5: Ní St. Benedict Catholic Primary School.
6: Gbogbo àwọn
5: Dìmúlà of òkè ọrọ̀
4: káre o.
5: Ọmọ alákòókò ọ̀rọ̀ ọ̀rọ̀ jírọ̀.
6: Ọmọ alákòókò mèsòjọ bíbọ.
5: Ọmọ òrógùrò bẹ́ẹ̀ni ó fi bọ́ ti
4: ìkáyèrè mí adé ni.
6: Ọmọ ọ̀májámúṣu mẹ́ta ròkè àgbọyìn mọ́ pàkèrè kan lókè tí ọgọ́dọ̀ mú mi yẹrun rẹ̀ gbígbè jẹ́wúkẹ́.
5: Lẹ́ẹ̀lẹ́ ilẹ̀ amòkútajà.
4: Ọmọ olókè ọrọ̀ amọṣúmọdì.
5: Kádé pẹ́ lórí o, kí bàtà pẹ́ lẹ́sẹ̀.
4: Tó
5: àwọn ẹgbẹ́ òrìgbò
4: ló ní kákéde ẹ̀.
5: Congratulations.
7: Adáwùdà Adésínà Jọ̀kílà Sisi
8: ló máa ń kíká bíyèsí o.
7: Ọba Ọláréwájú Ọláoyè Adéyẹmí.
8: Fúti coronation presentation of staff of office.
7: Ìyẹn gbígbà ọ̀páṣẹ.
8: Gẹ́gẹ́ bí ọwọ́ àdìmúlà òfòkè ọrọ̀ àkókò.
6: Látọwọ́ gómìnà ìpínlẹ̀ Ondo. Honorable Dr. Lucky Orimisan Ayédàtiwa. Ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí. Ìyẹn 27th of May. Barrister Adésínà Jọ̀kílà Sisi jẹ́ afẹ̀dẹ̀ṣọ́nà. Tó dẹ̀ fẹ́ràn gbogbo ènìyàn púpọ̀. Torí ẹ̀ ló fi ní ká kí ọwọ́ àdìmúlà òkè ọrọ̀. Ọmọ olókè ò kà sẹ́ oya. Ìtàdógún ọba Olúbọ́sẹ̀ ọmọ aládùn dẹ̀dẹ̀. Ọmọ ìgẹ́lẹ́gẹ́lẹ́ náà ṣe yóko olóko. Olúbọ́sẹ̀ ló ládùn dẹ̀dẹ̀ yóko ilẹ̀ kílẹ̀ ká. Ọmọ ọmọ kù ọlẹ́ ẹran ìjogun àgùntàn mọ̀kù ọlẹ́ ó dàgùtàn ìyúnmọ̀. Ẹlẹ́ oyè yẹ ṣàyúnmọ̀ tòṣì gbé sá òsà. Ọmọ ògùn lálẹ́ ìjògùn ìdá ọ̀rọ̀ kan múrin ságbẹ̀dẹ̀ rẹ̀ ìpupu amọ̀ mọ̀. Ẹlẹ́gbẹ̀rún ògùdùn ní gẹmi rí bí gbọ́rùn mí là sí ibẹ̀ tí a. Káre rẹ o bàbá.
7: Tó Barrister Adésínà Dáúdà.
8: Jọ̀kílà Sisi ló mà ní akí yín o.
9: James, waiting my eyes they see for your house. Brand new generator, solar power system, they freezer. Hey, are you the talk say money no day to finish this project? Why you they play me now?
10: Sure, my brother, I no play you. All brand new electronics which they see for my house. Now Retida Property Enterprise Limited they do am.
11: Yes, so now so Retida Property Enterprise don't bring out come on. Buy now and pay later on top any electronics where you want. Only 40% of the money you go pay, and you go to pay the rest more small. Any electronics like deep freezer, TV, fridge, solar system, air conditioner, kitchen equipment, generator, etc. Then this buy now and pay later don't they go for Retida? The office stand up for no patati nai Udukoyi Street for Mommy Shun Trading Stores Akure. You fit talk or message them on the WhatsApp 08061931283. Narrated that talk come say, pay beat by beat, no pressure.

0: ìgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062 6253 0916062 6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: ṣaade kù sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
0: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
3: Hypo.
4: Olú ẹgbẹ́ mọ̀ ya gbọ́dọ̀ yẹ láwọn fi dẹ́jì o.
3: Àjẹgbọ́, àjẹtọ́, èwo yẹ amọ̀rí, amọ̀ya gbọ́dọ̀ yẹ.
4: Títọ̀ ògúnnàlé Adéṣidà
5: oyè olú ẹgbẹ́
4: ẹ̀hún ọmọye ìjà
5: ìtayẹyẹ jíjẹ
4: oyè olú ẹgbẹ́
5: àbẹ̀rẹ̀ lẹ́jọ́rú wẹ́nẹ̀dẹ́
4: ìjọ kẹtàdínlọ́gbọ̀n
5: oṣù
4: yìí láàfin àdìmúlà Adéjì tilẹ̀ àkúrẹ́
5: àtùlùkẹ́ lẹ́gbẹ́
4: ènìyàn bá dọ́gbọ́
5: alárẹ́tọ̀ òyìnbó
4: ògúnnàdé aládẹ́nu sì sí ẹ̀fà
5: ìjọ kejì oṣù kẹfà
4: ọdún
5: bàbálóye
4: ògúnnàlé Adéṣidà
5: kanú lóye fẹ́ tutù
4: ìṣẹ̀ṣẹ́
5: oyè
4: ẹjọ́rú wẹ́nẹ̀dẹ́
5: alẹ́jọ́
4: kẹta
5: oṣù kẹfà
4: lè dó

0: iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara ló ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n ti ṣẹ̀mí àwọn mẹ́ta tó jẹ́ olùjọ́sìn ní kúkúrú, nígbà tí wọ́n sì gbé àwọn 15 mìíràn lórí àkọlù léyìí tí àwọn agbébọn kan tí wọ́n ṣe sí ibi tí wọ́n ti ń gba àdúrà níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tó lóyìn gbájọ ni wípé àkọlù tó wáyé náà ló wáyé ní alẹ́ ọjọ́ Àbámẹ́ta tó kọjá ní orí òkè Ajayi, léyìí tí ó wà lẹ́yìn abúlé Ìkiran ní agbègbè Ìkẹrin Ajúbà ní ìjọba ìbílẹ̀ ọ̀hún, léyìí tó ti mú kí gbogbo àwọn ìletò àti gbogbo àwọn abúlé tó wà ní agbègbè ọ̀hún wà nínú fo àyàfo. Gẹ́gẹ́ bí ìròyìn láti agbègbè ọ̀hún léyìí tí wọ́n sọ ṣáájú náà kan kẹ̀kẹ́ wípé àwọn aṣẹ̀rùbàlú náà ná ya wọnú ìlú ọ̀hún, léyìí tí wọ́n pọ̀ níye láìmọye wọn, wọ́n ní wọ́n ṣe àkọlù sí àwọn olùjọ́sìn náà àti àwọn olùgbé agbègbè ọ̀hún kó tó di pé wọ́n bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n sì na pápá bora lọ sí inú oko ọba. Ìkanra olùgbé agbègbè ọ̀hún tó bá oníròyìn ìfọ̀rọ̀jẹ̀wọ̀ lábẹ́ aṣọ látàrí ìbẹ̀rù bojo bóyá àwọn kọ̀lọ̀rọ̀ sí ọ̀hún ṣe ń padà bọ̀ wá tún ṣe iṣẹ́ láàbí, òun ló sọ wípé gbogbo àwọn ará abúlé ọ̀hún ń lójọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n lò nínú gbómọ́jú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wá àwọn mọ̀lẹ́bí wọn àti àwọn olólùfẹ́ wọn lẹ́yìn ìgbà tí àwọn aṣekúpani ọ̀hún tí wọ́n na pápá bora tán. Ó tẹ̀síwájú o, ó níṣe làwọn èèyàn sá kíjokíjo kiri o látàrí ìró ìbọn lákọlákọ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí tí wọn ò rí àwọn ẹbí wọn títí di àárọ̀ àná ọjọ́ Àìkú. Nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ náà àtijáde tó tari síta lánàá nílùú Ìlọrin, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adétọ́wò Ìjìlẹ̀ Adéyẹmí ló sọ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Adékìmí Òjó lójúwe àkọlù náà bí èyí tó bani lọ́kàn jẹ́ gidigidi tó sì ṣe bẹ́ẹ̀ tí ó bẹnu àtẹ́ lù ú. Ó wá ṣe àlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ni ó gbójú agan sí ìṣekúpani àkọlù àti jíjí àwọn èèyàn kó léyìí tí ó wáyé tí àwọn olùjọ́sìn tí wọn ò mọ kankan tí àwọn kọ̀nọ̀sí náà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ wá tí wọ́n kì wọ́n mọ́lẹ̀ ní orí òkè Ajayi léyìí tó wà lẹ́yìn abúlé Ìkiran níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, kọmíṣánná ṣe àlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n fi tó àjọ ọlọ́pàá létí láti ọwọ́ Pító Adébáyọ̀ Abiodun léyìí tó wà ní ìjọ Ajayi àti Ìgbàlà ní abúlé Ẹ̀kẹrin, léyìí tí ó sì sọ wípé iṣẹ́ náà ṣe ìṣọ́ òru lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ ìjọ ọ̀hún o lásìkò ìgbà tí àwọn agbébọn náà tí wọ́n ṣe àkọlù sí wọn. Ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn Punch àti ọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Ẹ ò Ọlọ́run wo ṣeré ìlú òde jáwé olúborí ní kóòtù òde ugo balẹ̀ lálẹ̀
2: amòdì ìṣòpò ìlú ẹjọ́ mọ́ o.
1: Ẹ ò gbàkọ̀bá ti láàmì ọba ní idú ọ̀rọ̀ alẹ̀ kẹ́ láàrin òde ìgòba àti ṣinigbò àmọ́ ọpẹ́lọlọ olódùmọ̀rẹ̀ fọ ilé ẹjọ́ àpíkọ̀ tó ti dá o fọ òde ugo balẹ̀ lálẹ̀ lẹ́yìn awuyewuye ìjọba mọ̀ ti dẹ́jọ́ ń padà kájágún òde o ètè òdílé ajágún òde ìmọ̀kú àṣeyọrí ìsọyà májẹsì ọba àdìlẹ́wọ̀ adẹniyì ọba lóògùn ìgòba ajágún gbadé òde fọwọ́ ṣeré o wo kú àti lẹ́yìn àbásà o àbásọ̀lọ́ akíọ̀fọ̀ yín kú oríire o ìṣinigbò ìjọba mọ̀ ti fọ kí n ṣe wọ̀ba ẹbí ọbẹ̀ páànù ọjọ́ kẹrìnlélógún oṣù kẹrin ọdún 2026 ládájọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ dájọ́ ọ̀hún kan bu ọlú fọ kó òde àti gòbà gorí alẹ́ rí hàn ọ̀nà ẹ̀kọ́ bá rè fọ wọn ajù ẹ̀tọ̀ pàṣẹjọ́ òun kì í jọba bámójú rẹ̀ rí kí a fíjijú rẹ̀ ọyá báyẹn kẹtẹrin kì í báralẹ̀ lọ́hùn ìṣinigbò ẹ abọ̀ la òfin ajagun òde kí ìyanjú ọ̀rọ̀ ara rin lóde òde ugoba lẹ́mọ̀rẹ́ lálẹ́ o ms ìṣinigbò òde community ugoba lẹ́mẹ̀ẹ́jẹ́ o ọba adéwálé sunday bọ̀bóyè ajagun gbadé tìlú òde lẹ́fọ̀ akú oríire òde àtugoba gbalẹ̀ rẹ̀ ní kóòtù.
3: Yorùbá ní yiniyini ká tún lè gbà mí sí torí ẹni tí ò dúpẹ́ gbẹ̀fà ó sì gidi ní ìgbèjì ọpẹ́ pàtàkì lọ́wọ́ gómìnà lọ́kì ayédàtiwa orí mi sàn wọ́n ṣe fàyè gba gbogbo àwọn àgbẹ̀ lókè ẹ̀gàn kí ká máa ṣe níyọ̀tọ̀ mìkan sì máa báṣẹ́ wọn lọ ní rẹ́gẹ́dẹ́ fín ẹ má gbàgbé gbogbo àlàálẹ̀ ètò tá a là fún àwọn àgbẹ̀ ẹ jẹ́ kájọ wùwọ́ ọmọlúàbí ẹ má gbàgbé Polygon map ti ń lọ lọ́wọ́lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ti ṣe a sì tún ràwọn kọ̀lọ̀rọ̀ sí tí wọn ò yà sí torí agbo forestry tí ìjọba ní pé kí wọ́n máa ṣe mọ̀ wípé ètò yìí àwọn àgbẹ̀ ló máa benefit gbogbo ẹ̀yìn àbá àti ìgbèríko kọ̀ọ̀kan tí ò tí ì ṣe ìgbésẹ̀ kankan nínú àwọn àlàálẹ̀ ìjọba wọn láìpẹ́ àwọn task force yóò máa yaba kọ̀ọ̀kan kiri àbá tí ò bá tí ì ṣe ìjìyà pàtàkì wà fún o bákan náà gbogbo igbó dúdú ni àwọn àgbẹ̀ ti kọ́ tán lókè gan ìjọba sì fara mọ́ ṣùgbọ́n gbogbo ibi títí kí wà tí màláìnà àgbẹ̀ ti ń bá

0: thank you.
1: Damola Cement and Block Industry.
2: Iléeṣẹ́ Block Industry tó ń ṣe blọ́ọ̀kì ìkọ́lé abọ́mọ̀ fọ́n tó lẹ kọ́kọ́ bí ojú ẹja ni. Sisi ṣìṣẹ́ fẹ́ ni àbí náà yín ṣì. Bẹ́ẹ̀ sì fẹ́rìngì kànga tí kì í run tí kì í yẹ gẹ̀rẹ̀ tí kì í fọ́ rárá. Damola Cement and Block Industry ní kẹ́ lọ.
3: Yes na.
2: Àwọn kì í lọ one bag of cement níbi tó ti yẹ kí wọ́n ti lọ one bag of cement. Torí dẹ́pọ̀ cement ń bẹ lọ́gbà iléeṣẹ́ wọn lóríṣiríṣi cement tẹ́ bá fẹ́. Kò sì yẹ blọ́ọ̀kì tẹ́ wá dé iléeṣẹ́ wọn tí ò sí ńbẹ̀ torí irinṣẹ́ ìgbàlódé tí ń bẹ ńbẹ̀ tó ń yọ 3,000 to 5,000 block lójúmọ́. Bí wọ́n ṣe ń lo cement fúnṣẹ́ tí wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ń ta cement fún kọ́sọ́mà tó fẹ́ ra cement tí wọ́n tún bá kó cement dé site ẹ̀. Gbogbo building contractor lẹ̀ yìí ni wọ́n mọ Damola Cement and Block Industry. Wọ́n tún supply granite, sand and stone dust. Ọjà wọn kò sì wọ́n rárá. Head office wọ́n wà ní No. 3 lọ́pọ̀sìtì ilé epo Mobi ìfìwàṣáyé Lákùrẹ́. Branch office wọ́n tún wà ní No. 3 nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ Bini garage Lákùrẹ́. Telephone 081-000-1234 pẹ̀lú Damola Cement and Block Industry. Ilé kíkọ́ ti dìrọ̀rùn fún gbogbo mùtúmù wa.
4: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni o ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
5: Abba ajókòó tí ìbọn ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gọ́ lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
6: Winsome Bridals and Blings enike ma bere bo won ti kun kan tatawolu gbo ni gbeyawo atalayeye ton fe special attire eyin ton fe simple and captivating dresses. Let's go to Winsome Bridals at Winsome Plaza number 70B Obadeshida Road Akure Ondo State ile ise yi lo win lati Nigeria titi doge okun ni won se npe won ni Winsome. Our services include bridals ready to wear stone board and also laser and fiber laser services ni pita won competent efficient and professionally oriented staff tin fi sophisticated industrial machine dapira aye ti koja ngbe glass soju lati bogun sabere irinse bale latoke okun si begija oto lo nge to nko to nra to nwo to nlo to nto to nna to design to engrave to e emergency soroju bo se lace bo shankara bo se stuff atawon latest aso le nfe just come for any style any stuff any manner any mode that will give you a distinctive appearance. Telephone 080-609-104-18. With some bridles and blings, let's go! Yeah!
7: Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣèlérí fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé lóòótọ́ àti lódodo ó ń mọ gbogbo ìpèníjà yìí tí ń dojúkọ ọ̀rọ̀ ààbò ní orílẹ̀-èdè yìí léyìí tí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn èèyàn ti ń bẹ nínú rẹ̀ tí wọ́n kojú. Ó ní ṣùgbọ́n òun yóò gbé gbogbo ìgbésẹ̀ láti lè rí pé òun dáàbò bo gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ̀rọ̀ náà ó ní òun mọ̀ pé lóòótọ́ àti lódodo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààbò yìí òun ló sì ń yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè lẹ́nu ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ṣá òun ti ṣe ìlérí pé òun máa mú ìgbésí ayé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo dúkìá wọn ní ọ̀kúnkúndùn láti lè jẹ́ kí wọ́n lè sọ kí wọ́n lè di ojú wọn méjèèjì. Òní torí ìdí èyí ló jẹ́ pé wọ́n ti ń sa gbogbo agbára wọn láti pé kí wọ́n ró ẹ̀ka ètò ààbò ní agbára tí wọ́n sì ń ṣe láti pé kí wọ́n lè ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ ológun àti àwọn ọlọ́pàá kí wọ́n sì lè jẹ́ kí gbogbo wọn kí wọ́n jọ lè wà ní ọlọ́kanòjọ̀kan léyìí tó jẹ́ pé òun yóò jọ yíra wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ló sọ pé wọ́n ti dókòwò lórí pé bí ó yá kí wọ́n máa fi múfìlẹ̀ kí wọ́n máa ṣe ìwádìí kí wọ́n sì tún ra gbogbo àwọn nǹkan èlò fún àwọn ọmọ ológun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tí yóò máa ṣe iṣẹ́ yìí. Ó ní torí ìdí èyí àwọn ti mọ̀ pé gbogbo nǹkan èyí tó fa ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ̀ pátápátá ni wọn yóò dojúkọ. oni be gege ni won si tun so fun awon omo ilegbimo asofin le yi pe ki won ya tete gbe igbese ni kankan lati le fi aye gba wi pe ki won se atunse si iwe ofin wa ki won ba le je ki idasile awon olopa ni ipile ko ba le waye ni orilede Nigeria oni ki wa se pe boya nkan to ma pe ni kia kia ni awon omo ilegbimo asofin le yi ni won gudo se oni nipase yi ni alaafia ati duro sisin yo de ba gbogbo agbegbe ni orilede Nigeria ekurere iroyin na ekoja lo sinu iwe iroyin Daily Post.
0: Biadun
7: Kayode
0: ile se lapa nipinle Anambra in ni won ti lo se akolu si awon oriko kan leyi ti oju so kakakire oru ati gbo ipinle won ton si fi kele ofi gbe awon okunrin afurasi 17 leyi ti won fi esun kan wi pe won lowo lese ninu iwa omo egbe okuku ati awon iwa mi le tun domi alaafia ilu danu lasiko igba ti awon ajo olopa ohun leyi ti won pe ni violent crime response unit lati ile ise olopa ipinle na ti won se ise ohun na so wipe awon kankan ti won ri leyi ti o kowo awon ti won ra mu ohun bo solo ni awon ewe gbigbe kan ti won funra si gege bi igbogi oloro igbo ati oniruru awon nkan miran leyi ti won ba lowo won ti won si ti iwadi si ti bere lori oro ohun nipere o gege bon se se alaye lati wa pe ohun ba oloyin foro jewo ninu oro to taari sita lana ojo Aiku agbenuso ile ise olopa ti ipinle na tujuku Ikenga ohun lo wa fi kun wipe lilo ti oriko ti awon ajo olopa ti won lo latari iroyin to griki leyi ti won re gba mu ni o ati jade wa ka wipe ajo olopa nipinle Anambra leyi to wa lati eka ti o n kugiri si oro rugbudiyan ati iwa ọdaran ina gbe igbese o lori iroyin to tẹ won lọwọ tan se bẹẹ ti won fi tako ofi gbe awon 17 to je okunrin afurasi leyi ti won lọwọ lẹsẹ ninu iwa ọmọ egbe okunkun ati awon iwa miin ti o le mu ki araalu ma rorun sun ati wipe bi won se da awon orikohun mọ ni ọka ni kutuwaye ọjọ 14 oṣù karùn-ún ọdún ti a wà yìí iná lọ sí bẹ́ẹ̀ tí wọ́n lọ ṣe àkọlù sí o ò ní àwọn tí wọ́n rí gbà lọ́wọ́ wọn bí àwọn ewé tí wọ́n fura gẹ́gẹ́ bí egbògi olóró igbó àti onírúurú àwọn nǹkan mìíràn ni ìwádìí lọ lọ́wọ́ lórí rẹ̀ o àwọn afurasí tí wọ́n rá mọ́ ni òkèké ogunṣukwu ọdún 28 òkúrò christian ọdún 17 goodluck michael ọdún 25 àmúṣe michael ọdún 24 ojúkú divine ọdún 24 ike suku shime reze ogun ọdún obina ike ọgbọ ọdún nnamdi desmond ọdún 28 odibendi ogun ọdún emmanuel oyema ọdún 24 omaliko eric ọdún 23 duru ifeanyi ọdún 23 diamond zikora ọdún 24 charles ukuma ọdún 28 ikem vincent ogun ọdún okeke shibuzo ọdún 23 àti ezuma okoye ọdún 24 ẹ wo tẹ bá fẹ ka ìyókù ẹ mọ sákiri o ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post ìwé ìròyìn vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
7: Kayode.
3: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo àgbẹ̀ tó bá fẹ́ fi ẹ̀rọ katakata dáko lọ́pọ̀ yanturu. Iléeṣẹ́ Adema Nigeria Limited ti ra katakata tuntun hanrun tí ó máa bá yín ṣan oko gba oko tí ó sì máa bá yín kọ oko yín. Bí ẹ sì fẹ́ kó àwọn èrè oko yín wálé, katakata wa yóò bá yín kó o. Owó pọ́kú ni Adema Nigeria Limited máa gbé katakata náà fún yín. Kò síbi tí ẹ wà jákèjádò ìpínlẹ̀ Ondo àti gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Nàìjíríà pátápọ̀ tí katakata wa kò lè dé. Ọ̀tun ọ̀tun ni o. Ẹ máa bọ̀ nílé epo Cornoil lórí ìta Danjuma lọ́nà Ondo Lákùrẹ́ kẹ wá bùkù katakata wa. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803-397-0484 àti 0703-346-2894. Ilé epo Cornoil lórí ìta Danjuma lọ́nà Ondo Lákùrẹ́ ni booking office wa wà o. Ìgbìmọ̀ ìṣàkóso Adema Nigeria Limited ni olùkéde.
8: Daddy Junior Joe Jensen ma Jimmy Kale gbogbo e na ojuseju meji lo
9: ah mommy junior ma yeye mi mo ti yato si ti tele fi mi le jare
10: Bigo tap apaka su lo tun se go
9: ye ma pa mi jare je nse ya awon omo mi
11: nbo lo nsa lo
9: runo daddy junior ogbon wo lo da
11: emi na ko isowo bigo tap apaka su ni ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin ajabi dani be ni ore mi alowo le lo fun mi o wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise ewo ni ko njo wa nle lati je ko okunrin o ma wo ke finu ka bi o se bokele kai bigo kababa capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fa awon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803 860 6858 le kan si 0803 860 6858.
12: Hallelujah. A dupe lowo Olorun oba seda lori ijo wa Possibility House Ministry. Ninu ibuku ori ofe ayo Jesu. La fi asiko yi pe gbogbo eniyan ti bi ayeye adodun. Odun kenin de lobo ijo wa ati 8 years celebration and founder anniversary Thanksgiving. Yo bere ni Tuesday, ojo kenin de logbon si Sunday, ojo kokan de logbon osu karun odun 2026. Turning tilu lawo fi yin Olorun oba lodo na. Akori ayeye adodun odun yi. Double portion ipo meji. Run, a o ma gbeyawo. Power service yo waye lodo Tuesday 26 si Thursday 28.
13: Yes, shall be encounter service on Friday at Possibility Prayer Mountain on Money by 8 a.m. in the morning.
12: Bamba yiri wa lo do isimi ojo Sunday at the 1st of May osu karun odun ti a wa yi nibi ti a ti mo dupe lowo Olorun lori ayeye ajodun todun yi opo iranse Olorun ni ma wa nikale lati mo sure fun awon eniyan e jajo pade lomoniyi estate ni waju ile epo Tascom ni popo na marose Ibadan Akure Expressway wa jajo dupe ajodun odun kini le logbon ti ijo Possibility House Ministry labe olodasile ya wa
13: Prophetess RO
12: ani fowose ti okun fun imi si ti ibuku repete
13: ewa kajoyo kajoyo
14: iwo satide o
15: eku dede wo yi o eyin temi emi ayafemi alagbo lo nkin ti office wa wa ni isolo junction ni egbe democracy park ni akure
16: kama gbale ti ilu adu ekiti ni on the 27 titi di on the 30 ni sadiat hotel ni old ilawe road ni ilu adu ekiti ninu osu me
15: tabori wo birin to ti wa ni ile oko lojo to ti pe ti o ro mo pe ranse ma bo lodo femi alagbo tabi wo to ti ni kan ri to si nwa si ni tabi wo birin ti nkan osu re ndin ni tabi on le ni tabi wo ti nkan rin kiri lagu ara re ma bo lodo femi alagbo tabi wo ti ara nta bi eni pe won data si elara tabi wo ti nkan rin kakiri agu ara re ma bo lodo femi alagbo tabi wo okunrin ti o le gba bo lori papa gege bi osime ati igalo asiri ti won fi wa nile femi alagbo disin ma bo ke afifun ni
16: tabi wo ti on to welewele lorire bi e meta si mere ma bo ni ile ise wa
15: number wa re 0706532684 3 like on si 0706532684 3 I saw ni fi ara wa se ibugbe o ami
17: o ti do fi o si ti dasha
18: fun gbogbo ẹgbẹ National Association Block Mollers of Nigeria
19: ẹgbẹ to yọ block ikọle nile yi
18: me ki gbogbo ẹgbẹ lo ni stamp onte oruko ile ise won lara block to ba jade nile ise won ni lati dekun block iyebu yebu ati bi le se nwo nile yi ni o
19: bakan na ọmọ ẹgbẹ kankan ko gbudo sise lojo isimi mo eyin lojo Sunday
18: latasi ko yi lo
19: won fa ni ara wa ni
18: gbogbo block industry operators
19: ni won gbudo ma lo apron
18: aso jacket lori aso ise won lenu ise
19: ati ibowo
18: hand glove
19: ati rain boot bata ojo lese won
18: ki cement ma ba je won jese won ni o
19: block industry gbudo ni first aid box
18: ta le kogun oyinbo si fun awon osise wa
19: asi gbudo se iforuko sile
18: gbogbo operator nile ise wa
19: a le moju lowo operator lenu ise yi ni o
18: gbogbo fi won yi
19: ni gbogbo omo egbe number n para po se pelu ifowo sowo pa ile ise
18: ese to the governor
19: on emergency
18: ilu ti o ba ti sofin
19: ese o si nbe o
18: are egbe number
19: edo dekun le roti mi da mola
18: ati gbogbo igbimo ni state loni kin kede re wipe
19: gbogbo ofin wonyi ti fese mule lati wakati lo
20: emi to lu wa dalejo to lohun ogba to n fa bajan
21: bẹ́ẹ̀ni o lẹ́yìn ìdájọ́ ti ilé ẹjọ́ gíga tó fìkalẹ̀ sílùú òkìtì pupa tó fìdí rẹ̀ múlẹ̀ pé ilẹ̀ tó ń bẹ ní lápá ìdí ní my kingdom jẹ́ ti ẹbí orofin nínú ìwé ìpẹ̀jọ́ pẹ̀lú òǹkà HOK 12012 àwọn ẹbí Akintubuwa tí wọ́n jẹ́ olùjẹ́jọ́ tó gba ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn lọ nílùú Àkúrẹ́ síbẹ̀ ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn tó fi òǹtẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ gíga tìlú òkìtì pupa tó pé kò sí àní-àní ẹbí orofin lónìí ilẹ̀ náà fún ìdí èyí lẹ́yìn ìdáláre ní ilé ẹjọ́ gíga àti ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn tó pè wá ní ojúlówó ẹbí tó nílẹ̀ tó ń bẹ ní lápá ìdí nílùú my kingdom. Awaro gbogbo awon olugbe ilu laja ti agbegbe re. Pe enikeni to ba dowo po pelu ise Oluwa Kintubuwa. Tobacco. Lori oro ile wa tin be ni lapa idi my kingdom. Oluwa re momo kuwo re si gba tu ni o. Eni ba si ti ra le tele lowo re o lo le gbowo re pada. E o nile lodo wa o. Igboran sojo ebolo. Ife ti sile si sojo ragbo. Fun alaye lekunrere e mo pe asojo ebi ti wa. Omo loja orofin. Sorry 08076596912 e se pupo
1: osuba sidike laye nlo sidike laye nlo sondi adie la won ma tun se sidike laye nlo ogun mata lobo go mara lawin o pada ti dopin sontagbara ka so yoku leta sidike laye nlo sontagbara ka so yoku leta sidike laye nlo ko to ba ti fara to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba si dikie wahala lo do won a ma fun lo jeje o so su ni fun ise osu ose ose foloja ose e le so losu meji osu merin osu mefa osu mejo abodun kan to je osu meji la te ba ti wa sunday daji 50% wa gboja yin fun yin o ma so ku die die ko si owo ele lori e o zero interest ni won ko ko se lori e le download app yi lori app store

0: rí aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ̀ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kàn sí MINL Limited ní nọmba 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434
0: 0803-258-1864. Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Dọ́dún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tí wọ́n dìbò wọlé fún gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ló mọ̀ ti gbà pé

0: le mu iná náà lójijì tàbí iná kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì mú ní kíá ẹni kí wọ́n kó pamọ́ kán mọ́ jẹ́ ó súnmọ́ bíi tí wọ́n bá ti ń ta àwọn èédú wọ̀nyí kí wọ́n sì joyè bí làlákàn fi ń ṣọ́rí o àti wípé tí wọ́n bá ti kẹ́fìn èéfín léè tó ju ìtàn fi ń dáná lọ kẹ́yà sì tìkí sí àjọ panápaná kúmbà àti wípé ọ̀rọ̀ náà ó gbọ́n mọ́ wọn lọ́wọ́ nígbà tí àjọ ọ̀hún tí wọ́n sì sọ wípé àwọn dúró wẹ́wẹ́ wò láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn káàkiri ìpínlẹ̀ náà láti rí i dájú wípé kò séwukéwu tàbí emèkémì ẹ wò ó tẹ bá fẹ́ kàyíkù ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Ti ṣe ní ìṣájú.
2: Ó ń ṣe lọ́wọ́lọ́wọ́.
1: Yóò tún ṣe jù bẹ́ẹ̀ lọ nínú àjọ̀dún ìlérí olúwa lórí àwọn ẹ̀dá.
2: Ìjọ Nazareth Church of Apostles of Nigeria Nova C.
1: Lẹ́gbẹ́ Community National Headquarters ìlàjẹ̀ local government nípínlẹ̀ Ondo.
2: Ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ leléyìí tẹ́mi mú yóò fi tú ìdè jáde.
1: Monday 25th
2: sí Sunday 31st May yìí ni o. 4:50 a.m. ní ti ìdájí. 11:30 a.m. ní ti ọ̀sán yóò máa bẹ̀rẹ̀.
1: Aago mẹ́fà ní ti ìrọ̀lẹ́ ojoojúmọ́.
2: Nígbà títí Sunday 31st May yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀.
1: Ní Nazareth Church of Apostles of Nigeria Nova C.
2: Lẹ́gbẹ́ Community National Headquarters ìlàjẹ̀ local government ìpínlẹ̀ Ondo.
1: The most right Reverend S.O.
2: Ṣọlá Lépé.
1: Tó jẹ́ olùdásílẹ̀ àtàwọn wòlíì mi.
2: Lọ́lọ́run yóò máa gbọ́ wọn ṣe ìyanu lọ́dún yìí.
1: Apostle Lépé Damilọ́lá ni akọ̀wé ìjọ.
2: Captain Mother Joy Olúwa Lọ̀rẹ́ mi Ayénúrò.
1: Tí gbogbo wa mọ̀ sí ìyálájẹ́ ni ìyá ìjọ.
2: Wọ́n sinú Apostle Lọ́gọ̀ Nicodemus ni bàbá ìjọ.
1: Pastor Gbenga Ọjà Ìkọ̀mọ.
2: Apostle Ọláwọlé Lépé.
1: Apostle Sọjí Ajísebútú.
2: Àti Senior Kerubu Òtítọ́ Tẹ̀mẹ́ta wọn ni ìgbìmọ̀ ìjọ.
1: The most right Reverend Dr. S.O. Ṣọlá Lépé.
2: Tí gbogbo wa mọ̀ sí ọba ìlérí Olúwa ni olùdásílẹ̀ àti olùgbàlejò àgbà.
1: Wọ́n sinú Apostle Johnson Lépé.
2: Aláṣẹ John Lip Nigeria Limited tó jẹ́ Church Chairman ni olùkéde.
1: Ẹni tá a ṣe lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́.
2: Ó bẹ́ gidi náà gbèjẹ nìyẹn.
1: Ká má bàa dabara mú ore jẹ.
2: La fi dúpẹ́ lọ gbogbo àwọn tó náwó náà ra tí wọ́n tún dúró tì wá.
1: Nígbà ìṣẹ̀yẹ ìkẹyìn fún ìyá wa Madam Olajumoke Victoria Alade ni Fílàní.
2: Tá a ṣe ní 15th and 16th May 2026.
1: Ọpẹ́ wa àkọ́kọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ ká gbẹ̀yìn arúgbó wa.
2: Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Dr. Olóòtú.
1: Gospel Interdenominational Ministry Last Busters Aule.
2: Dominion Power Ministry Airport Road.
1: Gbogbo ẹgbẹ́ oníkòkó ní Ondo West àti Ondo East.
2: Gbogbo oníkòkó ní ilẹ̀ Olújì.
1: Gbogbo Coca-Cola Cellars sí Ondo Chapter.
2: Gbogbo ẹgbẹ́ Honest Brothers Club Ondo.
1: Gbogbo olùgbé ilé Mobara Street Ondo.
2: Produce 1996 sẹ̀.
1: Gbogbo Directorate Grading àti Allied.
2: The Directorate Anti Smuggling.
1: Directorate Licensing.
2: Tifrawa ní ìdílé Fílàní.
1: Ìdílé Fílàní Home and Abroad.
2: Ìdílé Ọmọjàlá.
1: Gbogbo ìjọ Mountain of Salvation and Prayer Ministry.
2: Gbogbo Produce Staff pátápátá.
1: Adé Olótú Event Hall and Suit.
2: Four Season Event Hall and Suit.
1: Ẹgbẹ́ onígìrìsọ Àṣeyọrí Roadblock.
2: Ẹgbẹ́ onígìrìsọ Ìyanu Olúwa Roadblock.
1: Àkúrẹ́.
2: Gbogbo àwọn tó wá láti Ondo lápapọ̀.
1: Revolution 2015.
2: Adéyinka Fapẹ̀tù.
1: Christ Grace Apostolic Church.
2: Famakinwa Ondo.
1: CC Church of Solution Prayer Land.
2: Ègbé Ọba 1998 set.
1: Àti gbogbo èèyàn pátápátá tá a lè dárúkọ tán.
2: Ẹ ṣé o.
1: Ọjọ́ Ayọ̀lẹ́ ó gbà á gbogbo wa láti gbẹ̀yìn arúgbó wa.
2: Ìyá wa Fọláṣẹdé Olóòtú ló ń kéde.
3: Ó gbà tún ti dé o, ọkùnrin pàtàkì ni.
4: Àrí ìró àlá òfìrìbájì gan òfìrìbájì gbọ́ atókì.
3: Ẹ ti ẹ bèrè pé ta ni mo tún ń kì í.
4: Yéésù ni.
3: Ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọ́dọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà.
4: Ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù Olùgbàlà.
3: The right hand of God miracle ministry.
4: Tí a mọ̀ sí ní orúkọ Jésù.
3: Ní Jẹ̀gẹ̀lẹ́ Last Bus Stop Ado Road Àkúrẹ́.
4: Gbogbojọ́ Tuesday lè tó bá mi ṣe.
3: Ní 9 to 11 a.m.
4: Gbogbojọ́ Wednesday sì ni bọ́sínú ògo tuntun.
3: Ìjọka òjọ̀pọ̀ lábẹ́ Mango.
4: Gbogbo ọjọ́ Thursday
3: sì ni ètò pàtàkì tá a pè ní.
4: I disagree, mi ò faramọ́.
3: Ní Jẹ̀gẹ̀lẹ́.
4: Every Saturday
3: ilé tó Operation Go for Maximum.
4: Níbi tí kálukú ti máa bèrè gbogbo ohun tó bá ń fẹ́ lọ́dọ̀ Olùgbàlà.
3: Ìṣòro tó bá dẹ̀ ń báni débi òní báni padà lọlé mọ́.
4: Ògbóǹtagì Afàdúrà Jagun ni.
3: Prophet Alfred Shitu.
4: Àwíṣẹ́ Jésù fún ara ẹ̀.
3: Òun ni ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribitiribiti gbẹ̀ngbẹ̀ngbẹ̀.
4: Tí ó máa fi já ìdè tú ìdè.
3: Tí gbogbo ogun èso àtàwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ yóò sì máa gbiná dànù.
4: Ẹ pe Prophet 0806-671-774.
3: Ẹ máa ń bí èsì ètò wọ̀nyí o.
4: God bless you as you come.
5: Èmi ọmọ yín náà ni o Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
6: SELARIE salary.
5: Bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
7: TURMERIC turmeric.
5: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
8: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: Káyọ̀dé.
10: Bíọ́dún.
9: Pẹ̀lú bí wọ́n ti ṣe gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC,
7: ọpọlọpọ àwọn èèyàn ni wọn mọ tí ń wò ó pé njó ṣeéṣe kó jẹ pé igbákejì rẹ yẹn ṣẹtìmá ló tún máa padà lò ní sáà kejì rẹ tí ààrẹ bọlá ahmed tinubu tó bá jáwé olúborí nínú ètò ìdìbò náà nítorí pé ọpọlọpọ àwọn èèyàn ni wọn sọ pé nítorí pé ní àsìkò tí ààrẹ bọlá ahmed tinubu tó ń díje lọdún 2023 ni ọpọlọpọ àwọn èèyàn ni wọn tako tí wọn sọ pé bóò ló ṣe lè jẹ mùsùlùmí tí ẹni tí ó fẹ́ yàn gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ tó náà tún máa jẹ́ mùsùlùmí wọn ni eléyìí ò dáa rárá àti rárá ni o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ààrẹ bọ́lá ahmed tinubu ó mọ̀ gbọ́rùn léegi tó sọ pé dandan òun lòún máa lò òun wá wò báyìí pé pẹ̀lú bó ṣe wá rí ìjọ ṣe é ṣe kó tún jẹ́ pé òun náà ló tún máa padà lò wọ́n sì tún jẹ́ kó di mímọ́ pé ẹ wò ó wọkuwọku báyìí bí ìgbà tí wọ́n bá sọ pé wọ́n kàn gbé adédè èèyàn lórí ní ọ̀rọ̀ pé bóyá wọ́n yọ ọwọ́ ààrẹ bọ́lá ahmed tinubu sókè gẹ́gẹ́ bí olùdíje wọn nínú ẹgbẹ́ òṣèlú apc sípò ààrẹ torí lọ́dún 2022 ni ọ̀jọ̀gbọ́n yẹmi òsínbàjò tí ń ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ó ń bẹ lára àwọn tó bá díje nínú ètò ìdìbò abẹ́lé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni rotimi amesi ilu náà ló ti ṣe bẹ́ẹ̀ ló bá díje nínú ètò ìdìbò abẹ́lé náà gbogbo àwọn wọ̀nyí pátápátá ni agbára sì ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n nínú ẹ̀gún àti ṣọ ààrẹ bọ́lá ahmed tinubu ṣe bẹ́ẹ̀ ó yọ dederede láàrin wọn òun wá ni pẹ̀lú bó ṣe wá jẹ́ pé gbogbo àkóso ẹgbẹ́ òṣèlú apc ìkáwọ́ rẹ̀ ló wà báyìí bí ìgbà tí wọ́n bá sọ pé wọ́n kàn mọ̀ọ́mọ̀ gbé adéhùn lé lórí lásán-làsàn ni ọ̀rọ̀ ń jẹ́ ṣùgbọ́n lórí pé bóyá ó máa padà lo ṣẹ̀tìmá àwọn kan sì tún sọ pé ṣẹ̀tìmá ni ẹni tó sì jẹ́ olóòótọ́ jùlọ sí ẹni gan tó jẹ́ ààrẹ tí ó fi ṣe igbákejì ní orílẹ̀-èdè yìí wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí kò sẹ́ni tó jẹ́ olóòótọ́ sí ọ̀gá rẹ̀ bíi ti ṣẹ̀tìmá nítorí pé ó mọ nǹkan tó lè bí ààrẹ nú ó mọ nǹkan tó lè dùn mọ́ nínú àti gbogbo nǹkan tó yẹ kí ó ṣe lásìkò ìgbà tó yẹ kó ṣe gbogbo ẹ̀ pátápátá ni ṣẹ̀tìmá ń lò mọ̀ àwọn èèyàn wá wò báyìí pé a ti lè sọ o bóyá òun gan ló máa padà lò fún ti sáà kejì ọgbà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn ọmọ ilẹ̀ ìgbò tí a mọ̀ sí ohana ẹ̀zẹ̀ ń dìbò ni àwọn náà sọ pé ẹ wò ó àwọn máa ṣe àtìlẹyìn fún ààrẹ bọ́lá ahmed tinubu láti pé kí wọ́n lè padà yàn gẹ́gẹ́ bí ààrẹ o ìyẹn nínú ètò ìdìbò tó máa wáyé lọ́dún 2027 wọ́n ní ìdí pàtàkì táwọn fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn náà fẹ́ di igbákejì ààrẹ lọ́dún 2031 lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc nítorí pé àwọn mọ̀ pé tó bá di ọdún 2031 ni nígbà tí ipò ààrẹ tó bá lọ sí apá àríwá orílẹ̀-èdè yìí yóò wá sí apá gúúsù nítorí ìdí èyí àwọn fẹ́ rí dájú pé ilẹ̀ ìgbò ni wọ́n ti yan ẹni tí yóò gẹ́gẹ́ bí igbákejì ààrẹ wọ́n sì wá sọ wọ́n ní tó bá wá di ọdún 2027 tá à ń sọ yìí kí ẹnikẹ́ni láti apá gúúsù orílẹ̀-èdè yìí pàápàá jùlọ ọ̀gbẹ́ni peter obi kó má ṣe sọ pé òun fẹ́ lọ bá ààrẹ bọ́lá ahmed tinubu díje o nítorí pé wọn ní dìbò fún ààrẹ bọ́lá ahmed tinubu nìgan òun làwọn ń bá lọ ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily post kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: bí ọdún
7: káyọ̀dé
0: àjọ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀ṣun náà ti ṣe ẹ̀sùn kan wípé àjọ ọlọ́pàá ọ̀hún náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn mọ́ àwọn olùgbé agbègbè ibi tí wọ́n ti ń ṣeré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí wọn ò sì mọ nǹkan kan o ní agbègbè ògo olúwa nílùú òṣogbo tó jẹ olúlu ìpínlẹ ọ̀ṣun lásìkò ìgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n lọ ṣe iṣẹ́ kan léyìí tí wọ́n sọ wípé àwọn ọlọ́pàá ọ̀hún náwó láti ẹ̀ka tí ń fi múfilẹ̀ ìwà ọ̀daràn iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀ṣun lánàá ọjọ́ àìkú nínú àtẹ̀jáde tí wọ́n fi síta láti ọwọ́ kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ náà ibrahim gùtá léyìí tí ó sì jẹ́ wípé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà desu abiodun ọ̀jẹ̀lá bíbuwọ́lù ni ló sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ni wọ́n tẹ̀lé ìwé ẹ̀sùn kan léyìí tí wọ́n mú lọ sí ọ́fíìsì ọ̀gá àgbà yẹn ti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè ní ọjọ́ kejì oṣù karùn-ún ọdún tá a wà yìí lórí ọ̀rọ̀ fúnra móhùnmáwòrán wa kan tí wọ́n fi ṣe àfihàn àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé léyìí tí wọ́n ṣe àfihàn nǹkan ìjà ogun bíi ìbọn àti àwọn nǹkan tí ó lè ránni lọ́rùn ọ̀sẹ̀ gangan gẹ́gẹ́ bí àtẹ̀jáde wọn ṣe ṣe àlàyé ìwé ẹ̀sùn ọ̀hún ní gbẹ̀ngbẹ́n ni wọ́n taari rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀gá àgbà yẹn ti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí sí ọ́fíìsì kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun léyìí tí ìwádìí sì bẹ̀rẹ̀ lórí àti ìgbésẹ̀ tí ó ya kílala iléeṣẹ́ ọlọ́pàá wa sọ wípé àwọn òfin múfilẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí wọn o láti lè dá àwọn tó wà nínú fọ́nrán náà mọ̀ kí wọ́n sì gbé wọn débi tí wọn ó fi kó wọn lọ sí ilé ẹjọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún nígbà tí ọlọ́pàá náà ṣe àlàyé ó ní àjọ ọlọ́pàá ọ̀nà gbé ìgbésẹ̀ lórí ìfimúfilẹ̀ àti ìròyìn tó gíríkì tí wọ́n rá mú o nígbà tí wọ́n dá ẹnìkan mọ̀ nínú àwọn afurasí ọ̀hún nínú fúnra móhùnmáwòrán wa náà ló mú wọn gbé ìgbésẹ̀ láti lọ ra arákùnrin ọ̀hún níbi tí ó forí mù sí nílùú òṣogbo afurasí náà porúkọ rẹ̀ ní sẹ̀míù bàrúwá léyìí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó kópa lára bí wọ́n ṣe ń fi àwọn nǹkan ìjà olóró tí wọ́n fi hàn àti wípé bí wọ́n ṣe ń fa pátákó ajúwe ńláńlá léyìí tó wà ní olúlu ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n fi fàáyà tí wọ́n sì bà á jẹ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ṣe àlàyé oníṣẹ́ tí àwọn ọlọ́pàá ọ̀hún ṣe náà ni àwọn afurasí jàǹdùkú kan ti ládùúgbò náà tí wọ́n gbìyànjú àti dàrú mọ́ àwọn ọlọ́pàá náà lọ́wọ́ léyìí tí wọ́n fẹ́ ṣẹ́kẹ̀ǹbẹ bí àwọn ọlọ́pàá ṣe fẹ́ gbé afurasí náà kí wọ́n bá gbé lọ sí àhámọ́ láti lọ bèrè lọ́wọ́ rẹ̀ léyìí tó mú kí ọ̀rọ̀ ọ̀hún kó dá gbàágbó sílẹ̀ ní oríkò náà nítorí wípé ọ̀rọ̀ ọ̀hún ni bí nígbà tí àwọn èèyàn tí wọ́n wà ní oríkò náà ni àwọn ọlọ́pàá náà fi tó ọ̀rọ̀ jẹ́jẹ́ nítorí ọ̀pọ̀ ẹ̀mí ló wà bẹ́ẹ̀ tó sì wà ní ewu dẹ́dẹ́ gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ọ̀hún bí wọ́n ṣe sọ nítorí wọn ò fẹ́ kí ẹ̀mí kankan kó bọ́ níbẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ló wá di gbàgbó nígbà tí ìdúkùkù lájà mọ́ àti ààbò lórí ẹ̀mí tí ó ti bẹ̀rẹ̀ sí ní fara wọn lọ́wọ́ lágbègbè náà ló mú kí àwọn ọlọ́pàá ọ̀hún kí wọ́n sì yin ìbọn ìkìlọ̀ sókè pòòpò léyìí tí wọ́n fi lé gbogbo àwọn tí ó ti kóra wọn jọ tí wọ́n fẹ́ gba jàǹdùkú ọ̀hún lọ́wọ́ àwọn ọlọ́pàá tí wọ́n fi lé wọn sẹ́yìn o wọ́n ní ọ̀rọ̀ ò rí bí gbogbo àwọn èèyàn ṣe ń sọ léyìí tí wọ́n ní iṣẹ́ náà yìnbọn mọ́ àwọn tí ó ń gbá bọ́ọ̀lù wọn jẹ́jẹ́jẹ́ ní agbègbè náà wọ́n ní ẹ̀rọ alátapátá nítorí pé iṣẹ́ tí wọ́n ṣe ló ní àtìlẹ́yìn ilé iṣẹ́ ọlọ́pàá wọn ò dáṣe láyè ara wọn. Ẹ lọ́ka ikú nú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.

0: Biodun.
1: Eh, Kayode.
0: Ah, ni ri ju bayi lo lori eto yin to Abiodun Kayode ni se riru adaba looro.
1: Ati nagbara ati nagboro.
0: Be ni to ma gbale ba gbata ati.
1: Ati la dari le si.
0: Ah, si ni boju lai pari re sa.
1: Ko se se, ko se se. Ta ba ti do mi sori na. Ipa ise ni to.
0: Ibi ni o ti ro to mu loni. Yokun tun di lalanu lase iledua. Nigba ta ni gbo bi si teyin na ni gbo bi si a. Ope pataki lowo olotu eto yi. Olotu agba ati gbogbo awon ta jo meto e wa lolokun jo.
1: Ese o.
0: Agbara lowo Olorun ibarunjo ni je ti
1: yin. Ami o.
0: Nkan wa na.
1: Ami o.
0: Awa la mo wa eyin na la mo ba o.
1: Ami, ami, ami, ami.
0: Ah, loko eni keji mi.
1: I shift commander Abiodun Ilorin le mi je alade alele loko to fi ngbe mi laruge.
0: Olukade loko ti mi akinmoye de fa legan ni baba to bi mi lomo. Eriji eji ti na bi mi sibe na mo dagba si. O ja ja mo rele
1: ba lo. Ja lo, ja lo, ja.
0: O to di wo yi ola.
1: Ola gangan. O to di wo yi ola. Bam bam yanu ashele
2: Tabasi ikede pataki omo oke oro ni ayeye o aye eyi ni gbogbo awon omo ati ebi udawo fi nki kabiyesi wa oba olanrewaju olaoye adeyemi ti owa adimula of oke oro akoko pe won ku orire ti ifijoye ati gbigba opa ase ni ojo Wednesday ojo 27 osu karun odun yi 27th of May bakona latun fi asiko yi ki honorable Dr. Lucky Orimisan Ayedatiwa gomina ipinle Ondo fun fifun kabiyesi wa ni opa ase na adupe lowo gbogbo awon to kopa ninu ayorisi rere eto na patapata eku orire o kabiyesi wa Oba Olaoye, Olanrewaju, Adeyemi, ti owa Adimula of Oke Oro Akoko. Omo alayere lila Oke Oro. Eni ti ko sa si ojo apa, omo aduro sori okuta wijo, eku orire o. Gbogbo awon omo ati ebi re ni uda o ni ase eluma ase o. Ase Edumare. Pa Julius Ojo, Alaga, Lawrence Adesugba, Akowe, awon lo nkede. Loruko gbogbo ebi
3: etete si ikede pataki yi iwo ti NIN re ti sonu abi iwo ti ko ti se NIN ri yala oni ipenija pelu NIN re nipa ojo ibi ati oruko abi o fe so NIN re di plastic onike alagbeka kan si afa computer ojulowo NIN enrollment agents se awari office afa computer ki o de tun sora fun awon alone lowo gba ti won lo oruko afa computer legbe wema bank fun eri daju ati alaye pe afa computer sori number yi 081-6245-3103 081-6245-3103 lekan si 081-6245-3103 Please listen to this important announcement. Have you lost your NIN or you have not been registered for NIN? Are you facing challenge of any kind, such as error in name and date of birth on NIN? Or probably you are interested in converting your NIN slip to plastic card? Please contact Afar Computer, a licensed NIN enrollment agent. Ensure you locate office of Afar Computer beside Wema Bank Obade Shida Road, Akure, and beware of fake agents around the area. For inquiry, contact Afar Computer on this number 081-6245-3103 081-6245-3103 Once again, 081-6245-3103 Thank you.
4: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 grand promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 grand promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop. Don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 grand, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July. jáde. Àwọn máa tẹ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
4: Agbóhùn ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
6: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀, ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn lọ́gọ́rùn-ún ọdún, wọn lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò, àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa. Bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtegbò. Lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064 60 6419 07064 60 6419. Àlàáfíà ara wo ní bí fi abẹ́ ojúbà.
7: Aunty, you are enjoying no? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
8: Jesty Fizz? I never leave home without it. That's right, Gestifiz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Gestifiz into cup of water, drink, and you're good to go. Gestifiz, your relief on the go. Gestifiz is from the House of Gesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Made and marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
9: Ẹ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń tuni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tún ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù aboríṣiríṣi nǹkan, wá sọ pé mi ò lówó lọ́wọ́, mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
10: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kẹ́tù pot ni o,
9: gáàsì ra ni o.
10: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta àwọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
9: Ogójì ọ̀sẹ̀.
10: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
9: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
10: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
9: Kíni ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn?
10: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè máa sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
9: eléyìí
10: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
9: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ rà fún wọn?
10: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín, a jẹ́ pé mọ́tò tẹ́ ẹ lọ wá fúnra yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá.
9: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí?
11: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
10: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
12: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
10: Ẹ ṣeun olóòtú.
9: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọra ẹ lónìí, kó o lè bàdẹ́ tí ó ní dúkìá.
13: ọrẹ wa kí ló dé tó rojú kókó báyìí.
14: Wo ọrẹ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
13: Ara ń tà wúnu ṣọ́pọ̀ ọ̀bọ nípa CD Care ni.
14: CD Care kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
13: CD Care CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rira gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
14: Irọ́ ni o.
13: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Care ni mo ti ra wọ́n kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
14: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
13: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù ràǹtò nílò kò máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
15: CD Care making life easier.
7: Aunty, you are enjoying oh, only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
16: Jesty Fizz? I never leave home without it.
8: That's right, Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the house of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Made and marketed by Ranbaxy Nigeria Limited,

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún kà wáyé láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yín ètò wa Seventh Day Adventist Herald of its Coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Orúkọ tèmi ní Ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì, èyí tí ó ní ṣe pẹ̀lú Bíbélì. Tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì. Ṣáájú, ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkókò mìíràn níwájú rẹ̀. Mímúra sílẹ̀ láti di abiyamọ tàbí ìyá ọmọ, òun ni a fẹ́ tún yẹ̀wò. Ìwé Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ kẹtàlá. Kò sí ìdánwò kan tí ó ti bá yín bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn. Ṣùgbọ́n olódodo lé Ọlọ́run ẹni tí kì yóò jẹ́ kí Ádám yín wò ju bí ẹ̀yin ti lè gbà, ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà àtiyọ pẹ̀lú nínú ìdánwò náà kí ẹ̀yin kí ó bà lè gbà á. Nígbà tí Ádám àti Éfà ṣubú, Ọlọ́run sọ wípé nínú ìpọ́njú wọn ni wọn yóò máa bímọ. Lílóyún mú oríṣiríṣi nǹkan dání láti ọjọ́ tí obìnrin bá ti fẹ́ rakò títí di ọjọ́ ìbímọ. Ó bẹ̀rẹ̀ láti orí fífọ́, ọyàn kíkan, ara ríro, sísùn gbòòrùn, itọ́ tútù, rora lójú tàbí ní gbogbo ara nígbà mìíràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí a bá sì ṣe àyẹ̀wò, ìròyìn ayọ̀ tí a máa ń gbọ́ náà ni pé a ti bẹ̀rẹ̀ ìrìn àjò láti

0: àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abamisọ kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abamisọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba make sure gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
1: Kí ló ń sún ọkún ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì nàìjíríà èso kábéèjì kárọ́ọ̀tì lẹ́tùsì àtẹwà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́ ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí lónìí jẹun.

0: Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ń bẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ

0: búrẹ́dì blue sky mall tó gàgàrà tó gogoro tọmọ ọdún mẹ́wàá ò lè dágbé àjẹgbádùn ni fún gbogbo ẹbí number 49b ìsìnkàn roundabout nílùú àkúrẹ́ la gbé kalẹ̀ sí telephone 07040255164
1: gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́
2: blue sky
0: ti ara rẹ lọ́rùn kó o bẹ̀rẹ̀ ohun tó bá fẹ́.

0: o ṣeun ṣeun ọmọkùnrin yìí ká má dènà pẹnu lórí ètò olójú ọjà náà la wà ní ìkànnì alálùbáríkà 88.9 fm iléeṣẹ́ tó ṣáájú táwọn tó kù ń tẹ̀lé lónìí a fẹ́ lọ sí inú ọjà láti lọ bèrè wò èlò ni wọ́n ń ta àgbò torí kìí ṣe tí tèmi nìkan ní ọgbọ nígbà mo débẹ̀ ọ̀rọ̀ kọ sísọ o ọ̀rọ̀ kọ sísọ pẹ̀lú ògùn ọlọ́run lónìí a ti rán àwọn aṣojú wa méjì kan jáde ti ẹ láǹfààní láti gbọ́ ohun wọn alákọ̀ọ́kọ́ òun náà ni ọ̀gbẹ́ni yakub mudasir láti ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀sun bákan náà ni ọ̀gbẹ́ni ibrahim ẹ̀sìn lókù isaac láti ìpínlẹ̀ ondo a tún wá gbìyànjú a pe ẹnìkan nínú àwọn tí wọ́n ń tẹran láì mọ̀ wípé kí wọ́n lè sọ àwọn iye tí wọ́n ń tà fún wa bó ti jẹ́ pé a sọ fún wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n a gbìyànjú a pè wọ́n hello ẹ káàárọ̀ láti ìpínlẹ̀ ọ̀sùn hello
1: akójúmọ́
0: ẹ káàárọ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn
1: ìpínlẹ̀ ọmọlúàbí akójúmọ́ làwà
0: ẹ ṣeun kò ní bàjẹ́ o
1: kò ní bàjẹ́
0: ẹ ṣeun púpọ̀
1: a dúpẹ́
0: a kú mọ́ra ọdún léyá
1: ọlọ́run jọba aláyọ̀
0: àmì
1: láyé àti láfíà àti ní àlàáfíà ara
0: àmì mọ̀mọ́ yìí pé gbogbo ètò ló ti tò fún ọdún léyá tí ń bọ̀ lọ́nà yìí
1: bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ti tò nípínlẹ̀ ọ̀sùn
0: ó ti tò gbogbo ẹ̀ dó wánwán
1: bẹ́ẹ̀ ni
0: gbogbo àwọn ìpínlẹ̀ ọ̀sùn wọ́n dẹ̀ wà lálàáfíà ara
1: àlàáfíà ara la wà ara jí pépépé
0: ìbú àtòrò nípínlẹ̀ ọ̀sùn gbogbo àwọn ẹ̀rìn ọ̀sùn ìlóbù kò sí wàhálà kankan ń bẹ̀
1: kò sí wàhálà kankan nípínlẹ̀ ọ̀sùn ìpínlẹ̀ ọmọlúàbí
0: ẹ̀rìn tapa bíi náà kò sí wàhálà kankan ń bẹ̀
1: àtẹ̀rìn lé àtẹ̀rìn kò sí àlàáfíà gbogbo pátápátá
0: pátápátá ẹ̀sìn púpọ̀ ojú mi tì yín
1: àmì bàbá
0: n tí a wá fẹ́ bí yín léèrè òní iṣẹ́ tá a gbéra yín nípa ọ̀rọ̀ àgbò bó ni wọ́n ṣe ń ta àgbò ní ìpínlẹ̀ ọ̀sùn lónìí
1: ìlú ńlá lẹyìn bá sínú olóòtú àgbò bí góòlù ló ṣe rí lọ́jà báyìí o
0: bí góòlù
1: àmọ́ ń gbà bí góòlù ló ṣe rí bí epo rọ̀bì lọ́jà àgbáyé bó ṣe rí gẹ́lẹ́ nípínlẹ̀ ọ̀sùn o àdúrà tá a mọ̀ sí ni pé kọ́lọ́mọ́yẹ̀kọ́ bẹ̀ sílẹ̀ àmọ́ lọ́dún yìí àdúrà mírèkù ní àárín tí báyìí ìṣó àdúrà mọ́ mírèkù
0: ọ̀bẹ sílẹ̀ lọ ní báyìí
1: ọbẹ sílẹ lọ ni o
0: gbogbo àwọn bàbá tí wọn máa ń sọ ẹran síwájú táwọn àti ìsótọdún
1: kò sí ẹran kankan wájú ta nìkankan ẹni tó bá sọ ẹran wájú ta báyìí kílẹ tó sú ọtọ ní tí ó rí òkúta lẹlẹ o lè bókúta lẹnu okùn tó fi sọ àgbọn mọ iwájú ta
0: wọn ti tún lọ
1: wọn ti tún lọ torí gbogbo àti adé ọjà káàkiri ọjà mẹsàn-án la dé lówùúrọ yìí àgbò tá a kàn rí pé ó fíà díẹ ó fíà kékeré 650,000 naira ni.
0: kábíyèsí ọlọrun.
1: òun tọ ni kó tó mú ya ẹlẹyìn àbí kó lọ mú yóò ga wá gan òun ò lè ta jù bẹẹ lọ. gbogbo àti ní àwọn àgbo àrí àgbo tọ́gbẹ́ta ni 1,400,000 naira.
0: àgbo.
1: for 1,400,000.
0: kí ló dé.
1: ó tún wá ju kó yíra pé àwa nírú àná ni pé òun lágbo tó wọ́ ti 1,800,000. ní ìsinmi àwọn tó dá rí ní ìsọ àgbò tó pọ̀ láàárọ̀ yìí bí àwọn méjì sílẹ̀ kan ń dókè odò ìkan ń gbésàlẹ̀ odò ìkan náà ń gbàrin odò wọ́n ń lẹ̀ papọ̀ ni pé bó làwọn ti pàdé táwọn ti pẹ̀rọ ọdún torí pé wọ́n rí màálù 700,000 naira wọ́n rún 750 bẹ́ẹ̀ náà sì ní 800,000 naira wọ́n wọ́n pé kàkàwọn mẹ́kàn fi ra àgbò ẹja àwọn ra màálù káwọn pin lára wọn bóyá mẹ́sòrò tààrí tó kéré jù báyìí tó kàn lè tó ti gbọ́júmọ̀ ya rẹ̀ díẹ̀ 120,000 naira ni.
0: mẹ́sòrò tó lẹ̀sẹ̀ gbọ́júmọ̀ ya rẹ̀.
1: tó kàn mọ̀ ya rẹ̀ firifiri.
0: ọ̀sùn lẹwà lóòótọ́.
1: 120,000 naira ni.
0: kábíyèsí ọlọ́run.
1: tó yóò bá ara mẹ́sòrò tó sì fi hàn níjọ ọdún.
0: tó gbóra.
1: tó gbóra díẹ̀ tó kàn sí fi hàn pẹ̀mí náà ti pẹ̀rọ ọdún 200-230 ni.
0: kábíyèsí ọlọ́run.
1: tó ṣe fi hàn pé èmi náà ti ẹ pẹ́
0: ẹran. mo bí léèrè lẹ́ẹ̀kan pé ṣé gbogbo ètò ti tò fọdún ẹ ló ti tò nígbà tí ó wà.
1: gbogbo ohun tó náà ni lábìláwa ohun tó náà ni ohun tó wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni.
0: tálàfíà àbáṣà ti wà tẹ́mi wà àbùṣẹ́bùṣe.
1: àbùṣẹ́bùṣe o ní tá à ń dúpẹ́ fún
0: un o. ẹ ṣe púpọ̀.
1: ẹ ṣe sá.
0: ojú òní tì yín ojú òní tì yín ẹ ṣeun.
1: thank you, sir.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ.

0: Pala búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro tọmọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025 5164.
1: Gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa báwọn òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky
0: ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
3: Ẹ rí abalọ àbábọ̀ bí ọ̀rọ̀ àgbo ṣe rí ní ìpínlẹ̀ Ọ̀sun. Òun náà lẹ ti gbọ́ yẹn. Ká tó wá sí lọ sí ìpínlẹ̀ míì, ẹ jẹ́ kí a lọ sí iléeṣẹ́ Blue Sky Mall. Ìyẹn ní ìlú Àkúrẹ́ ní number 49 ní ìsìnkàn roundabout. Kí a gbọ́ àwọn nǹkan tí wọ́n níbẹ̀. Aṣojú wọn ó ti ń bẹ lórí aago pẹ̀lú mi báyìí, ìyẹn Omidan Ọmọnìgbẹ̀yìn Zainab. Ẹ káàárọ̀ o.
4: Ẹ káàárọ̀ lóòótọ́.
3: Ẹ ṣeun púpọ̀, ojú ò ní tì yín.
4: Àwọn sá.
3: A kú ìmọ̀ra ọdún.
4: Ìmọ̀ra nìyẹn kọ́lọ́n jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ láyé.
3: Àmì àmì láàrin ìṣẹ́jú márùn-ún, kí ni ìgbáradì àti ìmúrasílẹ̀ àti tí ẹ ti ní fún àwọn èèyàn fún ọdún iléyá tẹ ti ṣètò ẹ lọ́dọ̀ yín àti tẹ ní fún general public yàtọ̀ fún àwọn mùsùlùmí ọlọ́dún iléyá nìkan? Ẹ já gbọ́.
4: Lákọ̀ọ́kọ́, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn kọ́sítọ́mà tó wá bá wa rajà. Ẹ ṣe àdúpẹ́, a mọ̀ lóore, iná ni fún wọn yín.
3: Àmì àmì.
4: Lẹ́ẹ̀kan náà, a tún ti ṣètò oríṣiríṣi fún ètò ọdún àti eléyìí tí kì í ṣe ètò ọdún. Gbogbo àwọn kọ́sítọ́mà láti ṣètò oríṣiríṣi fún. A ti kó àwọn aṣọ lóríṣiríṣi, àwọn àbáyà lóríṣiríṣi, eléyìí tí kò gajàgbára lọ àti eléyìí tí ó ṣàwọn náà, gbogbo ẹ̀ pátá láti ní ní ọ̀dọ̀ wa. Bákan náà, a ti kó bàtà báàgì lóríṣiríṣi tó ń lò tó gbá fẹ́ gangan, ó ti wà lọ́dọ̀ wa.
3: Irú àwọn àbáyàwó lẹ ní, torí bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ẹ̀yẹn, ẹ jẹ́ ká mọ irú àwọn méjì kinní kan tẹ ní.
4: A ní Cairo àbáyà, a ní Dubai àbáyà, a ní Sàbáyà, a ní Egyptian àbáyà, bẹ́ẹ̀ náà látún wá ní Turkey náà lóríṣiríṣi. Ẹ lè rí àbáyà tó kéré láti orí 40,000 lọ sókè ní ọ̀dọ̀ wa tó dẹ̀ wà òkè.
3: Ẹ tún wá ní tàwọn ìyàwó gọ́vnọ̀, ìyàwó sẹ́nétọ̀.
4: A ní tàwọn ìyàwó gọ́vnọ̀, ìyàwó sẹ́nétọ̀, ìyàwó pírẹ́sìdẹ̀ntì lóríṣiríṣi, gbogbo ẹ̀ láti ní.
3: Tí yẹn tún tó tún lówúra lówó díẹ̀.
4: Tó tún lọ́ra lówó díẹ̀ ju àwọn yẹn lọ tó dẹ̀ wà òkè.
3: Tí wọ́n lè
4: fi. A ní àwọn báàgì náà lóríṣiríṣi tó wà òkè, bàtà lóríṣiríṣi, ti ìyàwó sẹ́nétọ̀, ìyàwó gọ́vnọ̀ lóríṣiríṣi. A tún wá ní aṣọ àwọn ọmọdé náà. A ní aṣọ
3: àwọn ọmọdé, ọmọ obìnrin, ní àwọn aṣọ tí apá lè ká, àwọn àbáyà tapá lè ká. Ṣé bẹ́ẹ̀ náà lẹ tó ní àwọn báàgì tapá lè ká àtọ̀ fún tàwọn
4: ìyàwó sẹ́nétọ̀? Gbogbo ẹ̀ ló wà. Bẹ́ẹ̀ náà ni bàtà ẹ̀ náà wà, bàtà tapá lè ká lọ sórí tàwọn olówó ńlá, gbogbo ẹ̀ ló ti wà. A ní aṣọ àwọn ọmọdé láti orí ọmọdún kan àbọ̀ sí òkè ni aṣọ àwọn ọmọdé tó wà. Bẹ́ẹ̀ náà ni bàtà wọn wà. A dẹ̀ ní àwọn jalamia direct from Saudi ló ti wà nílé ìtajà wa.
3: Tó jẹ́ tọkùnrin.
4: Tó jẹ́ tọkùnrin. Tí ìlànà tán lè fi lo gbogbo ẹ̀ ló ti wà. Ìdẹ́ kírun gbogbo ẹ̀ láti ní. A dẹ̀ tún ní àwọn nǹkan míì bẹ́ẹ̀ kí wọ́n lè fi dáná. Àwọn tó ń lọlé ọdún tán ti kúrò lé láti bí ọdún kan tí wọ́n ní ìdáwọn kitchen utensils tán fẹ́ lò, gbogbo ẹ̀ ló ti wà lọ́dọ̀ wa. Tí wọ́n lè kódà ní látòrí sí bí ọmọrogùn air fryer tí kò ní nílò pé wọ́n ń da wọn láàmú àti máa ṣe dín ẹran. Wọ́n kọ̀ plug ẹ̀ tán máa lo, gbogbo ẹ̀ ló ti wà.
3: Ọ̀dà ọ̀dà bóò ni àwọn dìpa kí n tó lọ sórí yẹn, wọ́n ní ẹni tó bá wá ra aṣọ tó ra aṣọ bíi èèyàn mẹ́ta lọ́dọ̀ yín, wọ́n ló ní ẹ̀bùn tẹ́ fún sí lóòótọ́.
4: Bẹ́ẹ̀ni ó ní ẹ̀bùn aṣọ.
3: Tẹ́tùn fún
4: ẹ ní. Aṣọ bíi mẹ́ta tá a tún máa fún rẹ ni bẹ́ẹ̀. Ó tún wá ní iye ọjà tán tún lè rà lọ́dọ̀ wa tá a máa tún fi ṣe free delivery fún wọn.
3: Tẹ́tùn bá wọn kó gbogbo ẹrù yẹn lọ lé.
4: Bẹ́ẹ̀ni.
3: Ọ̀dà ọ̀dà kí ni àwọn department mi tẹ fẹ́ mẹ́nu balẹ̀
4: ọkọ̀ kan? A tún fi ṣètò department àwọn drink oríṣiríṣi, omi, gbogbo ẹ̀ pátápátá ló ti wà. Àwọn oúnjẹ tó fẹ́ ṣe spices, jollof rice, fried rice, seafood, gbogbo ẹ̀ pátápátá ló ti wà. Bákan náà, àwọn pef tán lè lò sí àwọn aṣọ yẹn. Gbogbo ẹ̀ ló ti wà látòwó kékeré lọ sí ti àwọn sẹ́nétọ̀, àwọn gọ́vnọ̀.
3: Ọ̀dà ẹni ráìsì tútù ẹ̀ wà tútù náà àbí bò ní yẹn
4: ṣe yẹn? Gbogbo ẹ̀ náà ló wà olóòtú. A ní kọ́ mọ bọ̀ lọ́dọ̀ wa, kò sí nǹkan tó fẹ́ tí wọ́n ní rí.
3: Ọ̀yà fún àwọn tí wọ́n fẹ́ ra àbáyà tí wọ́n sì fẹ́ mọ ọ̀dọ̀ yín, ẹ sọ àdírẹ́sì kẹ́ sì sọ fóònù nọ́mbà ọ̀dọ̀ yín.
4: Ọ̀dọ̀ wa wà ní nọmba 49 Isikan roundabout ní ìlú Àkùrẹ́. Tí wọ́n bá fẹ́ pè wá, wọ́n lè pè wá sí orí ago 081-48-81-9263 lẹ́ẹ̀kan sí 081-48-81-9263. Wọ́n tún wọ́n lè pè wá sórí 070-40-25-5164 lẹ́ẹ̀kan sí 070-40-25-5164.
3: Ọ̀dà mo fẹ́ bí yín léèrè béèrè kan kó tó di pé mà ń lọ. Ṣé lóòótọ́ ni wípé gbogbo àwọn nǹkan táwọn èèyàn rí ní online tí wọn mọ ibi tí wọn ó ti rírà pé ọ̀dọ̀ yín lọ wà?
4: Àní kọ́mọ bọ̀ lọ́dọ̀ wa gbogbo ẹ̀ ní owó tí ò dẹ̀ kọjá agbára gbogbo ẹ̀ ló ti wà lọ́dọ̀ wa.
3: Ẹ ṣeun púpọ̀.
4: Gbogbo kan tó ń rí online, tó ń rí ní Instagram, TikTok, gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa.
3: Ẹ ṣeun.

0: Blue Sky
1: as
0: Mall.
1: Blue Sky Mall don't land it there. For Akure, Munda de Como, all your household needs for man, woman, youth, adult, begin then. All on our quality. For the supermarket, Mother Eatery DDO, where they provide delicious food or totoro totoro. If not take away, you need them. No problem.
0: Say you don't hear them.
1: Say Blue Sky Bread. Now the latest Okrikri giant bread, oh, with 10 years begin no fit curry. With the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone don't they, oh, now 24/7 that they hope on. You fit visit Blue Sky Mall anytime, any day. Now number 49B second is a roundabout, then Tanda for Akure on those days. Telephone 0704025-5164.
2: Blue Sky
1: Mall. Buy what you want. Satisfy yourself.
3: Ah, ati nbe ni oju opo Yoruba won ni bi ti abaroko si ibe na la fabo si lori oro agbo ni be na la wa ani ka se ni kankan tori asiko ka wa si ipinle Ondo boya ni ipinle Ondo boya o se se ki agbo ki o ma won be ogbeni Isaac Ibrahim esin loku won tin be ki oju opo lati fun awon eyan ni labari abalo ababo e ka aro
4: olotu
3: e se nkupo aku mora odun. Hello,
4: olotu e ka ro wa ku mura odun.
3: Olorun Jesus.
4: Ijan yo mo jeyin. Ami Olorun.
3: Olorun Jesus oju emi wa.
4: Ami Olorun olotu.
3: E seun pupo. Ah, bawo ni ise ti aran yin lori oro agbo.
4: E se olotu gege bi ise ti egberan wa. Ati lo kaakiri iso eleran kaakiri ni ilu Akure. Don se olulu Ondo State ni bi bayi.
3: E ti dele sa garage.
4: Bẹ́ẹ̀ni,
3: àti de sasa,
4: bẹ́ẹ̀ni, kódà àwọn nǹkan tó ń tà ní ọ̀nà kìíní mi báyìí kí ni wọ́n porúkọ àṣàdógbò bákan káàkiri bẹ́ẹ̀ lénìí. Ṣùgbọ́n olótù ó jẹ́ ìyàlẹ́nu púpọ̀ fún wa pé ní àsìkò yìí kí Ọlọ́run bá kí ó ṣàánú wa ni kó bá wa sọ ìgbà di ẹ̀rọ. Torí ọ̀rọ̀ ẹran náà bá ó dàbí ẹni pé wọ́n ń gbìyànjú àti sọ fún wa wípé ọ̀wọ́n olówó ni kó máa pa ẹran iléyá báyìí. Torí pẹ̀lú ojú tí a fi ń wò ó nígbà tí wọ́n bá ń ta ẹran tó kéré tí ò jẹ́ bóyá ẹran tó tó ìdílé kan ń jẹ ìdílé tó fún wọn tó mélòó kan tí ò tó wọn ń jẹ ká tó wá sọ wípé àfẹ́bùn yàn bẹ̀ nígbà tí wọ́n ń ta ní 400,450. So báwo ni ó ṣe fẹ́ rí owó kan náà ládẹ̀bi sí ẹran ta fẹ́ pa ní 400,450 kódà a lọ káàkiri débi pé à ń rí ẹran 700,000. Kódà a rí a rí ẹran 1,000,000.
3: 1,000,000
4: ní àgbò ní bẹ́ẹ̀ ni olótù tó tún lé ní 1,000,000 ní àgbò. Bí wọ́n kódà nínú ẹ̀gàn a tún yà àwọn kọ̀ọ̀kan sórí fún ọ̀pẹ́ báwo ló ṣe fẹ́ jẹ́.
3: Tí wọ́n fi tàgbọ̀ 1,000,000.
4: Tí wọ́n fi tàgbọ̀ 1,000,000. Lóde wá wò èèyàn tó fẹ́ pa àgbò 1,000,000 ṣe mọ̀ pé ó ń láti jẹ́ aláàjẹṣẹ́kù dáadáa.
3: Kábíyèsí Ọlọ́run.
4: So tí òun ṣe fún àwa mẹ̀kúnnù rárá ní àsìkò yìí. So tari wípé ó bẹ̀rẹ̀ àbí ẹni wípé ọ̀bẹ kọ́ lọ́wọ́ jẹ́ kí ọ̀bẹ sílẹ̀ ni àwọn Yorùbá máa ń sọ ni. Bẹ̀t ní ọdún yìí púpọ̀ sílẹ̀ ọ̀bẹ kọ́ lọ́wọ́ jẹ́ kó pọ̀ ju ọ̀hún tó máa fa ìran lọ ni olótù. Torí bí a ṣe rí ó lágbára púpọ̀ ó ní agbára púpọ̀ ní ìpínlẹ̀ Ondo wa ń bíbà yìí ó ní agbára púpọ̀ olótù.
3: Ẹ ṣeun púpọ̀. Ṣé wá rí mo wá fẹ́ lọ sínú ọjà gẹ́gẹ́ bí ìwádìí tí àwọn aṣojú lójú ọjà tí wọ́n ti ṣe mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ wa kan ìyẹn Àyìnlá Ibrahim papa ní Ilesha garage tó jẹ́ pé ògbóǹtarìgì ẹlẹ́ran títà òun náà làwọn náà ẹ káàárọ̀ orí ètò lẹwà báyìí lọ́wọ́ yìí. Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣeun. Mo fẹ́ káwọn èèyàn mọ iṣẹ́ tẹ̀ ń ṣe ni.
5: Iṣẹ́ tí mo ṣe ni àáká kan ewúrẹ́ àgbò màálù
3: àǹkúnmí
5: àtàwọn ẹran tó jọmọ bẹ́ẹ̀.
3: Ọlọ́run ṣeun. Ní ẹsẹ̀ wa ń lé sàgáràjì.
5: Bẹ́ẹ̀ni.
3: Ẹ ṣeun púpọ̀. Ọlọ́run ó máa jẹ wá. Ọlọ́run ó mọ já wa. Afẹ́kẹ́ sọ fáwọn èèyàn bó ni àgbò ṣe rí lọ́dún yìí ní títà.
5: Àgbò tó bó ṣe jẹ́ pé owó mọ́tò fẹ́ ṣe kíní bí àmọ́ síbẹ̀síbẹ̀ náà èèyàn ó sì rí sí agbára ká láti rà. agbo
3: and agbo to ba tobi daada nse to tobi daada yo te lo
5: agbo ba tobi daada bayi yan agbo bi 400 500
3: eh e je se bayi e pe telephone number yin e pe telephone number yin kan we yan ma pe yin ki won wa ragbo lowo yin oya
5: 08 0 0 2 3 4 3 4 4 5 4 5 3 5 3 5 6 8
3: le kan si e pe papapa
5: 08 0 3 4 4 5 3 5 6 8
3: to e se kupo oju oni tin e ni ri gbe sonu bi o se bi omo eh bo ti ninu loni eh aki gbogbo wa wi pa ku muro odun odun ayo la se e ri wi pe awon asoju wa en ti mo pe yi ko mo pe mo fe pe un e ri pe bi won se soro be na lori ni jo mejo na latun lanfani lati ma pade pelu ogolon number mi ni 08 0 3 5 0 8 6 6 8 5 lagbara olon odun ayo o na ni gbogbo wa o se o dabo
0: omo luwa bi

0: Balóni àti orí ilẹ̀ kan ní ti àwọn ìjòyè ẹ̀tún fi hàn ìjòyè láàrin ìlú irú ẹni bẹ́ẹ̀ gbúdọ̀ jẹ́ ni rere láwùjọ ṣe Victor Ogundare Adéṣidà fẹ́ gba ọta oyè gẹ́gẹ́ bí olú ẹgbẹ́ ní tilẹ̀ tó kó.
1: Orí oyè lórí mi.
2: Tó ti hàn látọ̀run wá ló ti hàn.
0: Bí àlàkalẹ̀ fífi olú ẹgbẹ́ tuntun jẹ yóò ṣe lọ nìyí. Tubadọjọ Wednesday 27th May 2026 ni kábíyèsí ikú bàbá Yeye aláṣẹ ìkejì òrìṣà His Imperial Majesty Ọba Dr. Aládétóyìnbó Ogunládé Aládélósì ọdúndún kejì Dèjì ti Àkúrẹ́ Kingdom yóò fún ṣe Victor Ogundare Adéṣidà ní ọ̀tá oyè gẹ́gẹ́ bí olú ẹgbẹ́ tuntun ní ààfin Dèjì ti ìlú Àkúrẹ́. Thursday 28th, that is the 2nd of June ni olú ẹgbẹ́ máa wọlé oyè. Wednesday 3rd June ni ìdúpẹ́ oyè an official coronation at the Dèjì Palace of Àkúrẹ́ Kingdom pẹ̀lú gbígba ọ̀pá ọ̀ṣẹ́ àsìkò tí ẹ jẹ́ olú ẹgbẹ́ yìí ìgbà lè yàn máa rojú àwọlé yàn máa ráyè ẹlẹ́ ọmọ ẹyẹ tí orí adé ẹ ti kékeré joyè ẹ dàgbà oyè. Bákan náà ni ìdílé Adéṣidà ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Dr. Aládétóyìnbó Ogunládé Aládélósì bí ẹ ṣe o ṣe Victor Ogundare Adéṣidà congratulations ìgbìmọ̀ àwọn committee ló fún rere ẹ.
3: Hey kids, parents, guardians, get ready for the biggest Children's Day celebration in Akure as Adaba FM proudly presents Children's Day Fiesta 2026. Coming up on Friday, May the 29th, 2026. Venue is Ojaja Hall at Ojaja Suite, Alagbaka Akure. It's going to be fun-packed with exciting activities like quiz competition, debate, choreography, face painting, games, dancing competition, and lots more. You don't want to miss it. Bring your children to enjoy a memorable day filled with learning at the BFM Children's Day Celebration 2026, where every child shines, supported by Ojaja Suite, John Vent Company, Dano Milk, and Family Affairs.
4: Baba, ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀kọ mi yìí, má ti sun mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó dá alágbò ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe
6: 0916 62 62 53 0916 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjà wà ìjà òsì ọlọ́wẹ́ ìgbà ìdí. Sọ̀ntagbára kásán yókù létà sí ìdíkẹ̀ láyé lọ. Electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣi ìkan náà ń tà lọ bá sí ìdíkẹ̀ wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọlọ́wọ́ díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀, ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dajì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn ò fowókùn wọn sí lórí. Ẹ lè lè download app yìí lórí App Store.
7: Big bag. Gaining velocity on Adaba FM.

0: Gaining velocity on Adaba FM.
1: How much are you going to get a year? Oh, Bella Bini, is your own Sarah now money? Bobaji, Ubara Maromi, Sarah, your mafa, Miss Olati Barai, DDS, no Maromego, they be paid your labor and monk and let. Is a law, my uncle, I just said, Miss Ima, come and go, what are you? Oh, so did they? Oh, that must be a jubilee and jew, or not by your jay. I don't want to ask me. I go, he, she looks in the lobby. She will, when you papa broke you, Gunny. Oh, look. Gbọdẹn tó fi wí àtẹ̀gbọ́ sọmara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Pàpọ̀ Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
3: O ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kí náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19. 07 64 60 64 19.
2: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lèèyàn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
3: O ṣe àtọkùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa

0: 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú látùn ó ti gbìyànjú sósìn bẹẹ bá tiẹ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ lè rí àlàyé kankan ṣe ń pẹ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kù grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19
1: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwọn náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá ajá àǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kù grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápè mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù á sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sí ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà.

0: Adaba 88.9 FM.
1: Aṣíwájú Bọ́lá Tinúbú tó kan sára sí pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròńgbà ìrètí ọ̀tun. Dìrìnnúdò ọba àjẹ́ndà ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, afọlọ̀tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyì. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó mọ ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Táyé ó le gún gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára lámọ̀ pé ya mọ̀ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókò òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sáago mẹ́ta ọ̀sán lórí ètò ìríjú mi lórí ìkànnì àdàbà 88.

0: 89.9 FM Àkúrẹ́.
1: Ẹ jágbe ká wọ̀n ká síra wọn wò ká jọ lúbúlúbú.
0: Àwọn àṣeyọrí tí ìṣọ̀jọba rẹ Bọ́lá Tinúbú ń ṣe.
1: Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà.
0: 88.9 FM
1: Gbogbo ọjọ́ ajé Monday ni o.
0: Aago méjì ọ̀sán sáago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀.
1: Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnu
0: Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.
2: Ẹyin ẹ̀yẹ wa ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM mú kí ìpè àkó dédé àsìkò yí. Ẹ dẹ̀ káàbọ̀ sí orí àkọ̀tun ètò ìríjú mi níbi tí a ti ń fọ̀rọ̀ jomitoro tá a ti ń sọ̀rọ̀ nípa ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ìyẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n fún ti ọ̀sẹ̀ yìí kò ní ṣàyàtọ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe tẹ́bà gbàgbé ipò lópin ọ̀sẹ̀ tí ó kọjá òní ètò ìdìbò abẹ́nú fún ipò ààrẹ tí ó wáyé ní ẹgbẹ́ òṣèlú APC tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ó jáwé olúborí. Gbogbo eléyìí àti àwọn nǹkan míì òní tí a máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ ní orí ètò fún ti ọ̀sẹ̀ yìí. Ẹni tí Adéjọ́ máa fọ̀rọ̀ jomi tòrò òun náà ti wà pẹ̀lú wa ní ọ̀sán yìí. Ẹni tí mo gbé tí a gbé wá tí a jọ máa fọ̀rọ̀ jomi tòrò náà ni adarí ọ̀gá àgbà fún ìyẹn director general fún ọ̀kan lára àwọn ikọ̀ tó ń polongo àṣeyọrí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ìyẹn Ondo Youth Alliance for Tinubu OYAT ìyẹn Thalys Ọlọ́nìtẹ́ Àpàlówó. Mo kí ẹ ká san.
3: Olótú ẹ ká san ṣe láfíà lẹ́wà.
2: Àláfíà ni a wà. Ṣùgbọ́n kí ká má dènà pẹnu ìbéèrè mi àkọ́kọ́ fún ti ọ̀sán yìí o ni pé ní òpin ọ̀sẹ̀ tó kọjá ní ànágan tiẹ̀ ni nígbà tí èsì ètò ìdìbò abẹ́nú APC tí ó jáde àti pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní 10 million lọ́nà mẹ́wàá ìbò láti jáwé olúborí tí ó na ẹni tí wọ́n jọ díje adu tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC. Ṣùgbọ́n tí a bá wò ó kí ni ẹ̀kọ́ tí a rò pé eléyìí kọ́ wa gẹ́gẹ́ bí ètò ìdìbò yẹn bí ó ṣe lọ bí ó tẹ̀yẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ pé Tinubu ń la àwọn fẹ́ o ṣùgbọ́n Tinubu kan ṣàdédé gbé tíkẹ́ẹ̀tì ọ̀hún kí wọ́n gbélé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ àwọn èèyàn dìde pé ẹ jẹ́ ká jọ figagbága.
3: Ẹ ṣe olótú eléyìí fi yé wa pé ètò ìjọba àwa wa tí olóyìnbó ń pè ní democracy ó fi ẹsẹ̀ múlẹ̀ pàápàá jùlọ nínú ẹgbẹ́ APC nítorí gẹ́gẹ́ bí ààrẹ àwọn èèyàn pe kinní kan ní first refusal ìyẹn ni pé kí wọ́n kọ́kọ́ fún ẹni tó bá jẹ́ ààrẹ ní àǹfààní láti bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó fẹ́ tẹ̀síwájú lẹ́lẹ́ẹ̀kejì àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n irú eléyìí kò rí bẹ́ẹ̀ ẹni tí ó ń jẹ́ òsìfò ó gba ìwé pé òun fẹ́ díje wọ́n sì gbà á láyè wọ́n ṣe screening fún wọ́n ó yẹ̀ wò wọ́n rí pé ó kójú òfin wọ́n dẹ̀ fi sí ara àwọn tí ó fẹ́ díje òun ló díje pẹ̀lú ààrẹ ní àná ní Àbújá ní ibi tí wọ́n ti ṣe coalition ètò ìbò òsìfò yẹn fúnra ẹ̀ wà ń bẹ̀ ààrẹ fúnra wọn náà wà ń bẹ̀ so ò ń ṣe pé bóyá wọ́n ṣe lẹ́yìn ẹnikẹ́ni wọ́n ṣe wọ́n ń pe gbogbo àwọn state by state láti pé kí wọ́n wá mú rìsọ́ọ̀tì wọn wá wọ́n bá lẹ̀ ti ka rìsọ́ọ̀tì yẹn tán wọ́n á béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n ti dìbò ní tó bá lẹ́ni tó ní ìfìhónú hàn àbí tó bá lẹ́ni tó ní ẹnìtì láti sọ nípa ẹ̀ ó sọ a dẹ̀ rí pé ó lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ a rí pé ààrẹ orílẹ̀-èdè yìí èyí tó ń ṣe ọlọ́run ló ní kán ṣe ní tí à ń pè ní dààrẹ primary eléyìí ni ó jẹ́ kí a mọ̀ pé ààrẹ ní èèyàn lẹ́yìn tó pọ̀ gan-an torí pé díẹ̀ kékeré ni ó kù kí ààrẹ ní 111,000 that is 10,999,102 bí ẹ̀ kékeré ló kù kẹ́rẹ́ tí ààrẹ ní ẹgbẹ̀rún mọ́kànlá ọmọ ẹgbẹ́ nìkan ni o.
2: Mílíọ̀nù mọ́kànlá.
3: Bẹ́ẹ̀ mílíọ̀nù mọ́kànlá sọ́rí ìjàre mílíọ̀nù mọ́kànlá tó dìbò fún ààrẹ. Tẹ̀bá tí mílíọ̀nù mọ́kànlá bá dìbò even ní general election that is a very good number of votes. So eléyìí ó múnú wa dùn pé wọ́n ṣe direct primary. A mọ̀ pé ẹni tó bá ọ̀bọ tó bá ní èrò lẹ́yìn àmì ẹni tó bá ní èrò lẹ́yìn apá ọ̀bọ.
2: O da ẹja wo pẹlu iye iye awọn eyan ti wọn dibo gbe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pe o da ninu ẹgbẹ oṣelu APC ko ṣi ma ba iṣẹ lọ njẹ wo pẹlu bo ṣe ri njẹ to ba di eto idibo gangan ni ọdun 2027 njẹ iru ẹ njẹ o ma le ṣeṣe abo ma rọrun fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC láti lè ní irú ìbò yìí ní ètò ìdìbò gangan torí mo rántí pé lánàá náà ni gómìnà ìpínlẹ̀ Imo ti sọ pé ká tiẹ̀ sọ pé àwọn ọmọ APC nìkan ló tiẹ̀ jáde wá dìbò fún Ààrẹ Bọ́lá Tinubu pé pé ìyẹn fẹ́ tó ṣùgbọ́n pẹ̀lú àwọn tó ó ṣeṣe Peter Obi láti jáde pẹ̀lú ẹgbẹ́ òṣèlú NDC bóyá Atiku Abi Amechi pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APADC àti àwọn míì ní ẹgbẹ́ òṣèlú ní gbogbo ẹgbẹ́ òṣèlú tó kù ǹjẹ́ tó bá dé ètò ìdìbò gangan ǹjẹ́ ó ẹgbẹ́ òṣèlú APC àti Bọ́lá Ahmed Tinubu ǹjẹ́ a le tún repeat irú number ó dín díẹ̀ ní mílíọ̀nù mọ́kànlá èbò tí ó gbé ààrẹ wọlé gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ òṣèlú APC.
3: Olótú ṣe rí pé àwọn tó ń ṣe party politics wọn kéré nílé nínú ètò ìdìbò ṣe mọ̀ pé irú ìbò tá a dì í báyìí mo fẹ́ fi wọ́ọ̀dù mi mo fẹ́ fi ṣe example. Ní wọ́ọ̀dù mi a ní 25 units not gbogbo 25 units wọ́n ti máa ń dí ìbò ààrẹ tó bá jẹ́ ìbò gbogbogbò pọ̀ ní ìbò ti ààrẹ fún kòmẹsẹ̀ ó yọ tanpé ní púpáwáyì tó ń ṣe ṣe yìí ojú kan ṣoṣo náà ti dì í because it's one polling station per ward. Ṣọ́rọ̀ mi yẹn ìyẹn túmọ̀ sí pé ó ní iye èèyàn tó lè wá síbẹ̀ yẹn láti wá dìbò ìyẹn jẹ́ àkọ́kọ́. Èkejì ẹni tó bá dẹ̀ máa wá láti wá dìbò síbẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ tó ní káàdì ṣe pé a máa rí ọmọ ẹgbẹ́ míì náà bí ó ṣe jọyìn látàtà ti ṣe registration tán àbí bí a ògbà tó jọyìn yẹn bí àgbà tó ń ṣe káàdì lọ́wọ́ kò sí àrán tí kò ní káàdì ṣe pé kò lè dìbò tó dẹ̀ lè ní voters card. So tí mo ń gbìyànjú láti sọ ni pé kékeré ní ìbò eléyìí máa jẹ́ ní ìbò tí ààrẹ máa ní general election because ìbò eléyìí ó wà define fún àwọn kan wọ́n ṣe gbogbo èèyàn ló ní àǹfààní. Ẹ wo fún àwọn unit by unit ẹ wo ní àwọn àgbàlagbà tó jẹ́ pé àbí àwọn aláboyún àwọn tí ó jẹ́ physically challenge tó jẹ́ pé ìgbà ìbò wọ́n máa ń kọ́ fún wọn ní preference kan tètè dìbò ní unit. Tí a pe irú àwọn èèyàn ò lè lọ tò sí oòrùn ní ibi tí ó dìnà sí ọ̀dọ̀ wọn. Gbogbo irú àwọn ìbò wọ̀nyí pátápátá náà ni ó yìí máa padà dì fún ààrẹ. Àtàwọn míì tó yẹ pé wọn ò ń ṣe ọmọ ẹgbẹ́ rárá torí mo ní lára wọn tó pọ̀ ibù ni ó yẹ ara wọn tí ò ń ṣe ọmọ ẹgbẹ́ APC àtọ̀. Ṣùgbọ́n tó ní ìfẹ́ sí ààrẹ láti padà. So irú àwọn ìbò yìí ó máa jẹ́ ìbò tó máa káàdì mọ́ ìbò tí a ti ní tẹ́lẹ̀. So irú 11 million almost 11 million vote ó dà pé ìbò tíyàn ti ní sí àpò tó wá ń wá mọ́ni ó máa jìn ẹ lọ ni.
2: Tẹ́bá ní ká ṣàfojúsùn pẹ̀lú bó ṣe rí pẹ̀lú 10.9 million ni àti tẹ́ ń wò pé kí lẹ rò pé ó lè jẹ gan tó bá máa fi di tẹ́ ń ṣe àfojúsùn ni o pẹ̀lú irú àwọn ẹgbẹ́ ìrànlọ́wọ́ bíi OYAT àtàwọn tókù kákàkiri tó wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kí lẹ ń wò tó máa jẹ́ àfojúsùn fún ọdún 2027.
3: We are very certain pé ní ìbò tó ń bọ̀ yìí through the vehicles of all these political groups a máa ní ju over 20 million votes fún ààrẹ. Ẹ fi Ondo State ẹ fi ṣe example ni e to koja would a ni ibo to e pe just little above 300,000. But the campaign and focus now in Ondo State ni pe ka ni ibo to ma to at least 1 million votes.
2: So de ma se se. So de ma se se.
3: Dada iro ya ti ti mo je alakoso ni bensin. E ri pe an lo si no ileto si ileto like lo ma ba awon eyan. Ibi eyo kan ta fi lo be ni pe lati lo ma ba awon eyan wa soro nipa oro ibo are. Nitori se pa awon eyan wa ma ni fe si pe eni ti won fe se nkan fun ka won jo foju rin oju kan jo rira won. Amo eye eyan to je pe won dibo tele. Ṣùgbọ́n nípa activities tá a ń ṣe tàbí kan á padà dìbò ń sùn. Then another thing ni pé kò ń ṣe pé ìbò yẹn ò sí ní Ondo State. Bọ̀ nítorí pé àwọn èèyàn ní lọ dìbò níjọ́ ìbò ìbò wa fi kéré bẹ́yẹn. Eléyìí ló wá jẹ́ ara nǹkan tí irú ẹgbẹ́ OYAT náà ń ṣe nìyẹn. Ká ní àwọn èèyàn bí ó tó jẹ́ bí a bi 20 per unit tó máa jẹ́ vote canvassers. Àwọn eléyìí ló máa kanlẹ̀kùn ojúlé sójúlé. Ma bá àwọn èèyàn sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan. Ṣé mo pé ibi ètò ìdìbò ó dàbí agbo ilé mi bíi fámìlì mi. Torí ibi tèmi ti ń dìbò àwọn àtàjọ ń jẹ́ orúkọ kan apá lówó alé ní 100. Tó wọ́n dẹ̀ rí àwọn fámìlì mi gan tó tún fẹ̀ jù yẹn lọ ńbẹ̀. Tó mì pé ìdí ìbò bíi agbo ilé mi. Ṣé bá ní àwọn èèyàn láti ilé yẹn tó ń bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ láti káwọn wá láti wá dìbò kò sí ìbí tá a fi ní ìbò tó yẹ ká ní jù bẹ́ẹ̀ lọ gan ṣe.
2: O daja wu bayi to ba eto idibo 2027 ko ni je APC ati Bola Ahmed Tinubu nikan awon egbe oselu mi na won ma dij ko da won ti tin ton tin jade ton tin so pe awon fe ba are Bola Ahmed Tinubu wa ko pelu awon won ati pelu bo se pelu awon ti won jade Peter Obi Atiku Abubakar atawon mi ti won jade lawon egbe oselu omo yele sowo re atawon bebebe njo ma ero pe o ma se se fun afojusun te nso pe a le ni 20 million ibo fun Are Bola Ahmed Tinubu lodun 2027 nje ro pe pelu awon atako egbe alatako won ipo ma le sese lati le ri oye ibo oye ti e nfoju sun abi jube lo
3: e se olosu je ri pe awon ti e daruko yi emi ni Peter Obi o emi ni Atiku won se ajeji ti egbe APC ti president Bola Ahmed Tinubu nipa eto idibo te mo pe awon meteta ina won jo idibo ni odun 2023 ni te ba ranti nigba yen are en to je are nsin president Bola Ahmed Tinubu o nse are ngba yen ordinary private citizen ni won nigba yen a de mo gbogbo nkan gbogbo wahala to sele leading to the election bi scarcity te ba yan ranti ati opolopo nkan gba yen to nje ki awon eyan ma binu si ijoba APC nigba yen sugbon are orile de wa nsin olohun fun ni ita npe ni gift of men awon eyan to ti na won si tipe tipe awon lo lo si ileto won pe baba ite oju oni ti wọ́n ṣètò àwọn èèyàn wọn tó wọ́n dìbò tí ojú òde tí bàbá wọlé. Now ẹ fi Peter Obi ẹbí ṣe example. Peter Obi won all the states ní South East. Ṣùgbọ́n dynamics ibẹ̀ ń sìn ó ti ń yàtọ̀. Ẹ wo Enugu that Peter Obi had almost 90-something% of the vote nígbà yẹn. But báyìí ẹni tó jẹ́ gómìnà Enugu sì ọmọ ẹgbẹ́ APC ni. Ó sì ń ṣe dáadáa táwọn èèyàn nífẹ̀ẹ́ sí. Ìbò tí Peter Obi ní ní Enugu for example ńgbà yẹn kò lè ní báyìí. Tẹ bá kúrò nínú Enugu tẹ mú state like Imo. Hope Usodima tó jẹ́ gómìnà wọn náà. Àwọn náà ń gbìyànjú tiwọn pé lọ́tẹ̀ yìí o bó ti rí ilé tó lọ kò ní lọ. Even state ti Peter bi fura won ton ti wa to je Anambra ni pe professor Charles Oludo to je gobino be o wa pelu Tinubu te de mo ko so mo egbe APC ni omo egbe APGA ni o wa la nkan ti mo ko so lekan fun rawon mi ti o se egbe APC ṣugbọn ton se ton to ma dibo fun are wa so ni bi e tun wo not ni bi awon ibi ti Atiku win ni northwest northwestern states and ni seven states Atiku want five of them but e to nbo ko le ri be because e wo Sokoto tele PDP ni en to je governor be Tambuwa to wa pelu Atiku bo bayi en to je governor be si omo egbe APC ni to de n se dada ta de mo pe a win ni be te ba lo si Kebbi na legbe Sokoto same thing governor be omo egbe APC ni ati gbogbo awon to je oloselu ogun ti a ri gbe nbe APC na nse iyan lo ma mu ibo wa because unit ni ibo ti ma nwa awon kan lo wa ni unit yen ta ma ba awon eyan soro nipa oro ibo ti e ba ti ni awon ti o ti o ni awon eyan ni fe si ni unit yen ta le so pe influential people in the unit based on nkan to ti se seyin ni o o si bi e se fe se egbe ton ba ti nse lo ma win ni unit ibe tori awon eyan awon ni iru emi bayi ni unit ni emi ni Tinubu to won ri nbe because anything to ba wa lati odo Tinubu si unit yen o se se o ni most of the time odo mi lo ma gba de odo won so ni di yen ibi ta ba lo la jo nlo
2: oda
3: o ri be kaakiri kaakiri Nigeria
2: oda eja wo bayi pelu iye awon eyan ti to je omo egbe egbe oselu APC ti won jade lati to seyin Are Bola Ahmed Tinubu kile lero pe o fa ti gbogbo ti iye awon eyan to to be omo egbe oselu APC ti won fi to seyin Bola Ahmed Tinubu ti won to si eyin ni keji ti won jo dije to fi dabe ni pe atileyin yi pe atileyin ti Bola Ahmed Tinubu to ni egbe oselu APC o fi po to fi po to bayi kini in ti ero pa tawon eyan ri ninu isejoba Bola Ahmed Tinubu le to n lo lowo lowo e to je ka okan awon eyan awon omo egbe oselu APC bale pe Bola Ahmed Tinubu la won si fe satileyin fun ki o ma tesiwaju
3: o to sele yen on awon oloyinbo pe ni token endorsement awon eyan won ti endorse Tinubu fun election se mo pe ni orilede Nigeria yi gbogbo alajo wa nu e amo bo se ri ngba ti baba to gba ijoba ade mo bo se ri sin teri there is what we call reform reforms o ma take some period ko si bi ebi ba se payan to e le gbin isu leni o je ni na ni o ma je state e ma tun wu lati igunyan se mo be e gbọdọ fun ni aaye ti yen o yọ o se bo se yẹ ko se ko gbo kan to di pe won yin isu naa bi ọrọ reforms te ri niyen so awọn reforms won ti baba n se awọn yan wa won ri end point yẹ won de ri pe o ti won ti won temo won ni ibi itọwo la fi mu agbọn be won ti ri itọwo e won ti ri pe nkan to da ni so o wa je pe o je idunu fun gbogbo wa lati so pe okay o these reforms ki baba fura won to bere constitute instruction to ba sito instruction a le je benefit fun gbogbo awon oyan wa so idi mi e ti gbogbo yan fi tuyaya jade lati fi owo si pe ki are wa won tesiwaju lekan si ẹni pé ibù pati APC as a political party ní àná wọn ṣe nkankan tó wà symbolic níbi tí wọn ti announce ààrẹ ní àná wọn gbé àṣà ẹgbẹ APC wọn gbé fún bàbá pé gbogbo tó jẹ APC o àgbẹ fún yín láti lead wa to victory That's very, very symbolic. Iye tun mo si pe gbogbo oyan lo fi owo si. Iru eni ti o gbe apoti pelu baba. O gbe apoti. O fun ara e la mo idi to n fi gbe apoti. But awon oyan ele a baba ti a mo ta ni fe si ta de ti fowo sta trust on awon fi to se yin baba to fi to se yin o to bo se ri ni en.
2: Oda ejawo ejawo lati odun 2023 sisin yi egbe oselu APC bo le se ro pe o se ri iyan nipa iyan popularity egbe oselu APC bi egbe bi egbe yan bi o se rin le si bi awon yan se mo si nje lati odun 2023 sisin nje o popularity APC so tun lo soke si ni labe Bola Ahmed Tinubu abi Adeku o tun ti n de ba popularity egbe oselu APC.
3: Okay, Kerry, egbe oselu is just a platform, it's a political platform. BU, APC, Labour Party, PDP, any party platform lasan ni. Kile ma fi mo bi egbe oselu se ni popularity si o ni awon oyan to ba wa ninu e. Sọ̀rọ̀ mi yẹ yín. Ẹwo APC ní 2023. Gómìnà mélòó la ní? Ẹwo APC ní 2026 tá a wà yìí. Gómìnà mélòó la tó wá ní sìn? Ẹ rí eye gómìnà tó ti join láti Delta lọ sí Akwa Ibom, lọ sí River State, lọ sí Enugu State. Chetin ibeye, e ti ripe, e ri gbogbo awon oyan, iyen ni south nikan ni e o. Te ba tun bo si north, Plateau ni o, Calabar ni o, Samfara ni o, Kano ni o, e ri pe awon oyan won tun won join inu APC. Ti ba iru okay, iru data for example, na ijo to join, won se pe governor lo join, gbogbo structure won lo join, you know? Party politics is about structure. About awon eyan tejo wa tejo nse nkan papo awon local government chairman won join pelu won commissioners advisers members of house of reps senate ati awon political leaders so iyen mi pe party ti awon eyan nro ton ti awon eyan wole si ton rush wole si o mi pe party e popular ni e another indice te tun le fi judge e awon elections ta ti se leyin lẹ́yìn 2023 ẹ ri pé ẹgbẹ́ APC ń jáwé olúborí so yẹn mí pé popularity APC o ti wá sókè ju ti àtẹ̀yìnwá lọ nìyẹn.
2: Oda ẹ jẹ́ ká wá wo threats àwọn tó lè jẹ́ bí tó lè fa kangbọ̀n pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC tán lè bá wọn fi gagbága ní pàápàá jùlọ fún ọdún 2027 kódà táwọn yẹn bá máa wo pẹ̀lú bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà lénìí wọn ni oda pé oda pọ̀ ọ̀nà mẹ́ta òní ilé ìpín sí ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú NDC pẹ̀lú Peter Obi Sadiake Dixon Tambuwal àtàwọn kankan bẹ́ẹ̀ tí wọ́n jọ wà ń bẹ̀ bákan náà ni ẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú Atiku Abubakar Kwankwaso Mufẹ́sọ lẹ́ẹ̀kan ṣe Tambuwal pẹ̀lú Atiku Abubakar Kwankwaso Rotimi Amechi àti àwọn èèyàn bẹ́ẹ̀ àti wọ́n wà ní ipa ní ẹgbẹ́ tibẹ̀ yẹn pé tán bá jọ wá kò tán bá wádí pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC. Ǹjẹ́ bí ó ṣe rí ǹjẹ́ àti ìṣèjọba Bola Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC tí ìṣèjọba Bola Ahmed Tinubu tó wà ń bẹ̀ ọ́ àti gbogbo àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC gangan ṣé ẹ máa wò pé ó dàbí ẹni pé pẹ̀lú bí àwọn àti bí ADC NDC bí wọ́n ṣe ń lọ yìí pé wọ́n máa wọ́n pé kò ní jẹ́ business as usual pé ó lè ṣe é ṣe kí nǹkan máa lọ bó ṣe yẹ kó ṣe lọ àbí bó ṣe ń lọ ní ọdún 2027 nígbà tí àkókò bá tó.
3: Olóòtú kò rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn jọ papọ̀ sínú ẹgbẹ́ tá à ń pè ní ADC individual abdention. O tún ti pín wọn yẹlẹyẹlẹ. Àwọn tẹ́ ẹ mẹ́nu báyìí ẹjẹ́ adarúkọ wọn ní kọ̀ọ̀kan ká wo bọ́n ṣe rí particularly níbi tán ti wá. wa kwaso omo Kano ni gobina to wa ni Kano nsin te won pe won ni 44 local government ni Kano. All the 44 local government chairmen gbogbo patapata ti wa se egbe APC gobina o ti wa se egbe APC senators rep o ti wa se egbe APC gbogbo won yin patapata lo de wa pelu kwakwaso tele chegi commander igbo se ni ni di eyi eyin fura yin eni ti o te ni ti o ni ti o ni ile e ti o ni ti o ni eni to je alaga alaga local government e ti o ni kini nkan to fe se fun en to je are orile ede te ba kuro nbe te ba lo si adamawa to je state atiku abubakar e ri pe ibu gobina e o ti wa se egbe apc tori pdp na jo wa tele ko ni po wa nikan o o wa pelu gbogbo awon ti won jo wa ninu egbe pdp kini o nikan fe se igi kan da gbo se ko si nkan to le se te ba kuro nbe te ba lo si anambra state

0: ké kò fi ọ̀rọ̀ pé òun fẹ́ ṣiṣẹ́ fún Bọ́lá Ahmed Tinubu kò fi pamọ́. Gbogbo ayé ló mọ̀ pé ààrẹ orílẹ̀-èdè yìí tí ó ń bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí mínísítà ló fẹ́ ṣiṣẹ́ fún. Sọtẹ́ bá àwọn èèyàn ló ń dìbò gẹ́gẹ́ bí example tí mo mú wá lẹ́ǹkan. Gbogbo ìbò kò sí ìbò ní ojú òfurufú èdè ìdánwò ilé àbí kẹsàn pé social media kò sí ìbò bẹ́ẹ̀. Gbogbo ìbò pátápátá reside in a unit. That is why ẹ̀jẹ̀ pé níjọ́ ìbò yíkùn tíyàn bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè a lọ sí unit ẹ̀ láti lọ dìbò. Torí tí ẹni tó bá jẹ́ olóṣèlú tó ń win election tó máa focus on ní unit who are the people there, àwọn wo ló ń win níbẹ̀. Once you have them, the election is done and dusted. Tó bó ṣe rí nìyẹn.
1: Ọ̀dà pẹ̀lú ṣàmì pé tabanikawo pẹ̀lú ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ alátakò nígbà tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n ní nǹkan báyìí nìkan ṣe rí ó ṣe báyìí. Now ẹ jẹ́ ká wá pẹ̀lú láti ìgbà tí wọ́n ti ń sọ̀rọ̀ títí di ìsìn tí ní àsìkò ètò ìdìbò abẹ́nú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kan máa sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pé wọ́n kàn ń bẹnu àtẹ́ lù nìkan tí wọ́n ń ṣe pé ṣùgbọ́n ọ̀nà àbáyọ míì tó yàtọ̀ sí nǹkan tó wà ńlẹ̀ tí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu tí ó ń tẹ̀lé tó àbí tó ń gbé jáde pé wọn ò sọ ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ǹjẹ́ ojú bẹ́ẹ̀ lẹ́yìn fi wò.
0: Ṣé mọ̀ pé opposition in the context of opposition in Africa particularly in Nigeria lè rí opposition leader kó jáde kó a máa praise government in power. Tó bá dẹ̀ pé ó ń ṣe jẹ́ nílé àwọn èèyàn á rí the other meaning sí. So I can understand them. But the fact tí mi gbà pẹ̀lú wọn ni pé tíyàn bá tẹ̀ fẹ́ criticize wà á criticize based on facts. That's one. Then ẹlẹ́ẹ̀kejì ni pé wà á prefer alternative solution sí nǹkan tó sọ pé ok nǹkan báyìí kò yẹ kó rí báyìí ló ṣe yẹ kó rí. But irú àwọn opposition tá a wà ní orílẹ̀-èdè wa ń bí kì ń ṣe opposition that is based on issues pé wọ́n fẹ́ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ nǹkan báyìí o báyìí ni no but láti máa attack individuals. Kò sí ẹ̀rí gba ọ̀rọ̀ ìbòǹgbà yẹn kò sí nǹkan tí wọ́n sọ ṣùgbọ́n àwọn èèyàn what they can read through you they know the intention and they know the antecedent nti àwọn èèyàn máa ń follow nìyẹn tó bó ṣe rí mò ń.
1: Ọ̀dà ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn àṣeyọrí lára àwọn àṣeyọrí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ní pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́ àti fún àwọn ọ̀dọ́ tẹ bá wo dáadáa fojú inú wo dáadáa àwọn àṣeyọrí wo ni ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ti ṣe tí ó jẹ́ pé gbọ̀ngbọ̀n báyìí òun ni ó kan àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà.
0: Àwọn àṣeyọrí bàbá Tinubu fún àwọn ọ̀dọ́ wọ́n pọ̀ ní oríṣiríṣi. Èyí tí màá mẹ́nu bàánú ẹ̀ òun ni à ń pè ní NEFOND. NEFOND yìí òun ni ètò ìyáwó fún àwọn ọmọ ilé-ìwé tí ó wà ní higher institutions. Ṣé mọ̀ pé láti lọ ilé-ìwé ńsìn kò ń ṣe nǹkan tó come by ship. Láti lọ sí ilé-ìwé kò ń ṣe nǹkan tó come by ship. But ààrẹ wa wò pé wọ́n rí parent àbí akẹ́kọ̀ọ́ tí ó lè máa ní agbára tó lè máa ní àǹfààní láti lè san owó ilé-ìwé ẹ̀. Ìjọba wa gbà láti san owó ilé-ìwé yẹn fúlẹ̀. Kò ní kí wọ́n máa sanwó ilé-ìwé yẹn nìkan wọ́n tún máa ń fún wọn ní stipend every month so that kò ní pé wọ́n á sanwó ilé-ìwé fún ẹni yẹn tá ṣẹ̀ wá lọ máa wá iṣẹ́ tó máa ṣe tá fi jẹun tá fi ra ìwé. So stipend tó ń fún wọn yẹn òun ló wà láti jẹun láti ra ìwé. Kò dẹ́ ṣe pé owó yẹn kí wọ́n máa send ẹ̀ sí wọn individually kọ́ máa lọ fi ṣe nǹkan míì. Owó yẹn wọ́n á send ẹ̀ sí ilé-ìwé wọn. Wọ́n á sanwó skul wọn. Wọ́n ti jọmọ skul yẹn. Èyí tó wá jẹ́ stipend tó wà lórí ẹ̀ wọ́n á send yẹn sí wọn directly. Ìyẹn náà máa fi jẹun.

pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròǹgbà ìrètí ọ̀tún. Dìrìlúdùn ọba àjẹ́ndà ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, afọlọ̀tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó mọ ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Táyé ó le gbó gẹ́gẹ́ mára tuntun nílé àtàlejò lára lámọ̀ píyamọ́ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókòwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́ àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sáago mẹ́ta ọ̀sán lórí ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe ká wọ̀n ká síra wọn wò ká jọ ọ́ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣọ̀jọba rẹ Bọ́lá Tinúbú ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà 88.9 FM. Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sáago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnú Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.

0: Live is good on Adaba FM.
1: Yẹni bèrè lẹnu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ oje. Ayé òun ti wá sú mi.
2: Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se n pe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olorun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olorun wa ni o dupe fa olorun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mowo kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won na ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori amo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lan ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
1: ore a o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je aye ohun ti e wa su mi agbo ni ise lo se je lo be se wo ko ni pa baba oke ogo ni ogbolugbo ode to fi wi ategbo somo ara aye lore lori eyikeyi isoro to yo mo idalenu iwo na gbiyanju ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode to fi wi ategbo se wo

0: tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Bẹ̀m̀bẹ́ ìròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ìròyìn níkànnì Àdàbà FM 88.9 Àkúrá ìlú Ìlárámọ̀kí lọ́wọ́ tá a ti ń gbé ohùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Òun ni ẹ mọ ṣe kà láyé. Ìwà ìka ò dá o. Ẹ mọ ṣe kà láyé o. Ìwà ìka yóò mọ̀mọ̀ dá o. Gbogbo ẹni tó ń ṣe bí ẹ̀sán bọ̀ o. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Òun ni ẹ sọ fún gbogbo ẹni tó bá ń ṣe bí wípé yóò kẹsàn rẹ̀. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọlá tẹni òṣèré. Àtẹni ó ṣe bì kò sẹ́ni tí ò ní kẹsàn wà tó bá wù. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ó lọ òsì rántí ọjọ́ kan tí ló dilẹ̀ lẹ́yìn àsusùjẹ. Àkùkọ kẹyìn ọba kọ lẹ́yìn ọmọ ẹ̀dá. Àsọmọ nílé ayé àfọ́bà fílẹ̀ ni. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ó ní fún díẹ̀ yìí gbélé ayé kó ṣe rere. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtọ́ mi jẹ́ o. A tún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. A tún máa jáwọn kọ́ńbọ́kì ìròyìn lẹ̀. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yẹ́ ìròyìn eléyìí tí wọ́n kọ́ kàrí ọ̀yẹ́ ẹgbọ́. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọkùnrin kan ni wọ́n ní ó ṣekú pa ọmọ rẹ̀. Ẹ̀sùn kí ló fi kan mẹ́ ó ló ń jẹun jù. Lọ́ọ́ bá ṣekú pa bẹ̀m̀bẹ́ ìròyìn. Ó lélẹ́yìí ọ̀wá tún lágbára bí. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Anambra ló ti jù. Bàbá aláwo kan ó ti jù sẹ́wọ̀n ọdún mọ́kànlélọ́gbọ̀n lórí bó ṣe ti ń lọ àwọn èèyàn lọ́wọ́ gbà. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ wò ó mo sì ń dúró de àṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni o. Láti lé gbogbo àwọn oníwà ọ̀daràn kúrò láwọn gbọ́ ọba ní apá ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ Nàìjíríà tá ń sọ bẹ́ẹ̀. Sunday Igbòho ń lọ sọ jáde. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Kì í ṣe ìròyìn mọ́ pípọ́ ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn. Ọmọ ba àwọn afurasí kan. Ọ̀kan nú wọn ó ń ṣe bí ẹni ṣe wèrè. Ó ń ṣe gángan ní jẹ́bẹ̀. Àsò ń fún àwọn tọ́jẹ́ àti láwí. Ó ń fún ọ níròyìn ni láti lè ṣeṣẹ́ láabi. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yá mo kú ọ̀bẹ ìbò ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè ọ̀yẹ́ ẹgbọ́n. Àwọn ikọ̀ elétò ààbò wọ́n ti mú afurasí kan. Eléyìí tí wọ́n ní ó lọ́wọ́ nínú ìfipábánilòpọ̀ àti wọ́n ṣekú pa. Akẹ́kọ̀ọ́ tó ń kó tó jẹ́ pé ó ń kọ́ nípa ìmọ̀ nọ́ọ̀sì nípínlẹ̀ Imo. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Aráalé ẹni níṣe ni. Ilé ẹjọ́ ló ti wọ́de aráalé ẹni kan. Àtàwọn èèyàn bíi márùn-ún míì. Wọ́n ti wọ́de wọn lọ ilé ẹjọ́ lórí bí wọ́n ṣe jí ọmọ iléèwé kan gbé. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ lọ́sàn-án tòní. Ọ̀yẹ́ mú kàlẹ́ towó tọmọ àtà ìkú báàlì ọ̀rọ̀ ẹjẹ́ àtúnjọ jẹ̀ gbádùn ẹ̀ ná. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ìròyìn lẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ Àdàbà FM. Wàláì ògbóná nú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ Àdàbà FM tó wà nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ péjọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806 904 6714. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ àjọmọ́ gbọ́ lọ.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
0: Oye tabo kwada lato kelo. Ogbono no tutu lẹyin bẹmbẹ royin. Oye je bere ni papapa. Ati mo won koko e wa ka mo bonu e lo. Iroyin agogo toko wa lowo mi ri oye egbo. Ogbono no tutu lẹyin bẹmbẹ royin. Eni to je aja feto mo le Yoruba ni Oloye Sunday Adeyemo ti gbogbo eyan mo si Sunday gbo. Lo je pe o ti fi lede bayi wipe o si nduro de ase ijoba apapo orilede Nigeria lati le je ki awon iko eleto abo re ti o pe ni iru ekun ki won bere ise ni pere o ki won si je pe gbogbo akitiyan lati le le awon oniwo daran kuro ninu awon igbo oba kaakiri apa iwo orun gusu ile Nigeria ni bakan na ni Sunday Igbowo ohun lo tun fi mule wipe ohun ti setan lati tele ase eleyi ti ijoba ipinle Oyo labe idari gomina Seyi Makinde to ese gbeta lori amojuto awon iko eleto abo to je ti aladani lawon ti won ba fe sise ni ipinle na ninu atejade eyi ti o fi ta fawon oniroyin loni ni Sunday Igbowo lo ti fi lede pe gbogbo awon iwe eleyi to je pe oro mo fifi owo si oro awon iko eleto abo re to pe ni iru ekun o lo je pe o ti wa lodo ijoba apapo bayi to si ni o nduro de ase bayi ni o be lo gboriye fun are Bola Ahmed Tinubu lori amojuto oro eto abo papa julo lapa iworun gusu ile Nigeria o lo n ti se to lati le awon oniwo daran olugbe iwe iroyin Vanguard o lo gbe jade losan tuni. Ogbono no tutu lẹyin bẹmbẹ royin. Awon iko amotakun amotekun. Afa ibeji jagbo me ranko wanu. Owo won ti ba. Awon afurasi kan. Koda to fi mo eleyi to dibo bi were. Eyi to je pe o nfun won ni awon royin o nsalami ni. Owo ba won papo. Ile ise awon iko amotekun ni ipinle Ondo ni won ni won ti fi kele o fi gbe awon afurasi kan o ta ti ri eleyi to nta ogun oloro ati awon mi eyi ti o je pe o nde ise ni o je pe o nje alami fun awon ajinigbe pelu awon bi meji ndini 100 ti won je afurasi oniwo odaran mi inda waba kaakiri ipinle Ijayi nigba ti won se afin awon afurasi ohun en to je adari ko amotekun oloye adetunde aleleye o ni opolopo awon ti owo ba ohun in lo je pe won mo gege bi o se je pe ikan lara won in no se bi eni to ni ode ori ki won ba se furasi to je pe o no se alami fun awon ajinigbe atawon to je adigunjale ti won fi ri ise la bi won se adeleye ohun o ni e okore ohun eleyi to wuwa bi eni ti o ni gangangan ino je pe o tun lowo ninu mimo se firewa awon ogun oloro ti o je pe o tun ko awon iroyin jo ti se alami fun awon ajinigbe atawon oniwo daran mi kaakiri ipinle yi won ni owo sa ti ba won iwe iroyin Vanguard o lo gbe jade losan ni ogbono no tutu leyin bembe iroyin iroyin ele to tun wa lowo mi re oye egbo okun kan ni o ti se ku pa mo re latari bo se ni omo ohun olonje nju eleyi lagbara ogbono no tutu leyin bembe royin ise ni awon eyan ilu kan ti won pe ni Adeje ni ipinle Delta lo je pe oro omo tin se won ni ahin bayi peru ki a wa tun leleyi latari bi won se ni en se ni baba omo se ku po mo re lori wi pe o ni omo ohun o lo ti jenju awon ti isele ohun to soju won won ni afrasi na in lowo awon eyan in lo ba ti inu bi ani leyin ti isele ohun to sele ni ani iroyin wa fi ye ni ni pe nse ni omo jewo ni pe looto ohun na ni ohun kolu omo ohun to si ni igbise ohun ko seyin bo se je pe o ni omo na o lo ti le jenju awon nikan to je ara ilu ohun to ba awon iroyin soro o se apejuwe isele na gege bi eleyi to gbona dandan ti o si ni iru ki a wa tun leleyi oni koda yin se ni o nse awon ni ayin pe baba o wa lo se ku pomo nitori pomo nje nju o leleyi o lo ha ni lenu iwe iroyin leadership o no gbe jade losan tuni o gbona no tutu leyin bembe iroyin oya mo tun ko nbe ibo ni kin tun lo iroyin eleeto to wa lowo mi re oye egbon awon olopa awon ti fi kele o fi gbe afrasi to fi pa ba omo keko nurse kan to fi pa ba lajo sepo to tun se ku pa ni pile imo awon iko eleeto abo pelu ifowosopo awon ti oro kan ni won ti fi kele o fi gbe afrasi meji kan lori esun pe won ni won fi pa ba akeko kan eleyi to je nurse ti won fi pa ba lajo sepo ti won eto se ku pa obirin ohun to poko re ni Wenda Achumba omo odun mokanlelogun ni iroyin fi ye ni wi pe oku e o no je pe won ri ni ile ni agbegbe Huma Dara ni ijoba ibile Obowo ni ipile Imo iroyin fi ye ni pe inu atijade ti en to je alukuro ile ise olopa ni ipile na Henry Okoye to fita lo ti ni owo ti ba Emmanuel Oyekachi ati afrasi kan na ti won poko re ni Oyema Okonko ani owo ti ba awon mejeji bayi le to je pe akitiyan ile ise olopa ni lori bi won se fi lori ifowosopo awon toro kan in lo je ki owo ba won iwe iroyin leadership onogbe jade losan tuni o gbona no tutu leyi bembe iroyin oya tara nipinle kasina awon olopa awon ti fi kele o fi gbe enikan atawon marun mi lori esun ijinigbe ni won je omo akeko kan gbe ile ise olopa ipinle kasina lo ti ni awon ti wodi enikan eleyi to je pe o je pe won wa pelu ebi kan ebi omo odun meje kan omo odun mejo kan pelu awon bi marun mi ani lowo ti ba lori bi won se ji omo ohun tojo mo lewe ni ipinle kasina e tojo alukoro ile ise olopa Abubakar Aliyu ono fojo oro ilede na atijade to fita oni owa ba won latari iwadi finifini ile ta won iko ile to abo iye ti won se gege bi won se wi won ni omo ohun ina jigbe nigbati o nbo lati ile keu ile itolo lẹyìn tí àwọn afurasí ọhún náà bá pe ẹbí ẹ pé ẹ lọ wá owó wá o mílíọnù lọnà àádọta náírà 50 million naira ó ní kẹ ẹ lọ wá wá wọn ní kódà wọn bá tún bá àwọn ẹbí náà sọrọ pé ẹ dákun àwọn ẹbí ọhún bá wọn sọrọ náà bá ní ọdá kan lọ san owó tó tóbi 17,000,000 naira kó tó di pé wọn lè túlẹ̀ kọ́ lọ́wọ́ bọ́ sàṣàánú ni ọwọ́ ti bà wọn ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn Daily Post onogbe jade losan tuni 0816251991 0816251991 ogbona no
3: otutu lai bebe royin
0: eshun Eshun.
3: Orúkọ tèmi ni Ojo Ọmọlọ́pẹ́ láti ìlú Ìdógún.
0: Ọyà ń gbọ́ yín.
3: A bá rí èèyàn tí irú ti bàbá wa Sunday Igboro tó lé òun fẹ́ gbà wá yìí tí kí ó lè sọ pé òun fẹ́ gbà wá yìí kò yẹ kí ìjọba tún máa dúró de nǹkan míì kó yẹ kí wọ́n fọwọ́ sí kíákíá ni kí ètò àbò ó lè dúró dáadáa lẹ́lẹ̀ wa ní Yorùbá wa bí.
0: Ọ̀dà ẹ ṣeun 0816251991
3: ó tutù lẹ́yìn
0: bẹ̀m̀bẹ̀ ròyìn
4: lágbára ọlọ́run ọlọ́run àti lẹ́yìn ààrẹ wa ọlọ́run bẹ̀ẹ́ fọwọ́ sí kì í mákindé náà fọwọ́ sí ọ̀tá fún wa ondo state ajínigbé yìí ó ti pọ̀ jù kóòtù ti yá fọwọ́ sí o.
0: ẹ ṣeun ọdọ ẹ ṣeun 08162549991 ó gbóná ná ẹ ṣeun.
5: Hello sir.
0: Oya n gbọ yin.
5: Ṣẹ́lẹ̀ tí Sọ́lẹ̀ ìgbónú fẹ́ ṣe yìí. Ìkan tó dáa gidi ni. Ọmọ kúrò bá ti ṣe gbogbo wa inú ọkàn wa balẹ̀. Ó lè wá ga fún wọn bàbá kan tó sọ pé ọmọ òun jẹun ju tójú púpọ̀ ọmọ ẹ̀yẹn. Ó ga gidi gan.
0: Ọlágbára.
5: Ọlọ́gbàgbà Nàìjíríà.
0: Àmì ẹ̀ ṣeun. 08162549991. Ó gbóná ná.
6: Ó mà tuntun bẹ̀gbẹ́ ìròyìn ẹ mà káàkiri.
0: Ẹ ṣeun o.
6: Orúkọ tèmi ni Sọlá ọmọ mọ́mì láti ìlú Àkókò.
0: Ọyà ń gbọ yín.
6: Ẹ mà jẹ́ ká túbọ̀ máa gbàdúrà. Èyí mà wá yanilẹ́nu. Kéèyàn wò sùsùsù kó ní ọmọ òun jẹun jù. Kó dẹ̀ torí bẹ́ẹ̀ kó dẹ̀ lù ú pa. Ẹ wá jẹ́ kó lọ ṣèwádìí ọpọlọ orí bàbá ẹ̀ kán yẹ̀ wò dáadáa. Tí ò bá ti sí nǹkan kan tó ṣe, adájọ́ tó bá fẹ́ dájọ́ ẹ̀ kán ṣe kánmọ́kánmọ́ o. Tẹ́ ẹ wá rí àwọn báńdíìtì a máa bẹ ìjọba àpapọ̀. Àwọn tó bá ti mú tó bá ti ń dájọ́ ikú fún wọn kán máa pa wọ́n lójú ẹsẹ̀.
0: Ọdẹ ṣeun. Ọjọ́ ti lọ ni. Ẹjẹ́ àwẹ̀ nìkan yìí sì ká máa lọ. Ẹ sunkún ń bẹ̀. Ó gbóná ná.
7: Ó tuntun lẹ́yìn bẹ̀bẹ̀ ìròyìn.
0: Ọyá ń pápá.
7: Adáfúnrin sà.
0: Àmì o.
7: Kí ìjọba jọ kó bá wa rí sọ̀rọ̀ ètò ààbò yìí. Wọ́n dáàbò bò wá. Àwa la máa dìbò ní 2027 oríwa ò ní gbà ìbòde o.
0: Àmì ẹ ṣeun. Tó ẹ já máa lọ. Ìyókù yóò di ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run tá a tún máa pàdé. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Èmi ò ní bó kọ bàbá tèmi jẹ́ o. Ìwọ náà má bàjẹ́ tọ́jú orúkọ rẹ. Ó gbóná ná tutù lẹ́yìn. Bẹ̀m̀bẹ́ ròyìn.
8: Ẹ kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú
9: Àdó Èkìtì.
10: Èmi Fẹ́mi Alágbolo ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Ìsọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park. Máa balẹ̀ sí
9: ìlú Àdó Èkìtì ní ọ̀dẹ 27 di ọ̀dẹ 30 ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawẹ Road ní Àdó Èkìtì.
8: Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà ní kíní tún ti wá. Wọ́n máa bọ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà kán dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà. Orí eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07063268 43. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni èèyàn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀? Ọlọ́run ní pé ká jẹ ká sì máa ká sì mọ ìdí kíni ká sì yà. Wọ́n máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé kíní o se nse kilo de kilo se se lodo olorun ba iwo ma bo lodo fe mi alagbo sa ma bo lagbara olorun olorun yo da soro gbogbo aye wa o ya iwo to je pe o ti emuko to se olagbara re to nfun oni foya a to fun oni fokan bale kilo de ma bo lodo fe mi alagbo lagbara olorun olorun yo fun oni wo so ni odo wa awon ko ati dide ni para ni problem won ati gbera o era ro mi awo eyin mi ki lo se leyin ma bo lode mi fe mi alagbo ni pase eledumare iwo yo ri wo so number wa re lekan si 07065326843 office wa wa ni isolo road ni waju democracy park ibele ti ma ri wa ni eyin mosalashi central mosque
11: awon kan ni pe kon run lagora won awon kan ni pe kan ja won je lara awon kan ni pe inu won gbono lati nu wa ma se beru ni pa ise Eledumare ma fun li ogun to ma ba o lara mu
12: eku dede iwoye o emi aya Femi Alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe democracy park ni Akure
13: ha ma bale ti ilu Adu Ekiti ni on the 27 titi di on the 30
12: tabori wo obirin to ti wa nile oko lojo to ti gbe to reyo pe ran ise ma bo nile ise Femi Alagbo tabi wo obirin ti nkan osure ndin ni tabi o nle ni ma bo nile ise Femi Alagbo tabi wo ti o le gba bo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo Femi Alagbo asiri ti mo fi wa lodo Femi Alagbo disin ma bo ka fi fun e help mi help oko mi ni ile ise a nreti yin
8: bi yawo mi se so ni be lo se ri o be lo se ri e o pe eyin obirin lo mo kan to nse obirin o awa okunrin na lo mo kan to nse okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e de si ri yawo mi
9: ni on the 27 di on the 30 ni osu karun ti a wa yi ni Sadiat Hotel ni Old Ilawe Road ni Ado Ekiti
8: a ni ofisi ile Hausa ni bo ni ile Hausa mo ni si Jemeta ni Yola ibe ni ofisi mi wa mo ti ni si Ogbolafo ni Enugu State ni ile Ibo asuko re te eyin temi kenu wa jafani Femi Alagbo adupe lowo eyin te wa lokan te ni pe Femi Alagbo ase o ogun te fun wa o ba wa lara mu Olorun lo se o Femi Alagbo kon o di gba te ba wa keyin na gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se Olagbo ara re ni pase Eledumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi Femi Alagbo alafia yin ko ma ni di fiafia o ami o
1: number

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnrọ ẹnìkan ò kí rí fairly used ìràwọ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan nìyí láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: ẹ máa kú lé o a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: ẹ bá wa kí gbogbo àwọn customers yìí àwọn tó ti ra ọjà yín àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fìkúlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product tí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó wọ àwùjọ kíni ẹ máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kidis lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀ lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kí fẹ́ dédé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí làmì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé ó dẹ̀ tún wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way to ẹ pé you can buy our product you can trust it for longevity a dẹ̀ care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lé fẹ́ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́rí ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísunbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ́ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró off Mẹ́rán Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we call a máa sọ fún yín níbi tí alágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we'll supply whatever product you want. A wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣé ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with kò ṣe pé kò wọ ibìkan kọ́ máa wò pé ta lóde àmọ́ kò wọ ibìkan kíski ni ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: Ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch

0: payment, cash, and dinner date for you and your person. Just buy the Close Up Red Hot 130 Grand promo pack. Open them. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop. Don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the Close Up Red Hot 130 Grand, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Pada, ma lo si benye o. Marketing office at Abbey FM ni won wa. Number 1 lawa, ile gogoro to wa legbe A Division Police Station. Oba Adeshida Road ni lu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Ronke sori 0703 529 5755. Tabi Grace sori 0803-247-4686. Ibe gangan lo wa yen.
2: Ogun ọrọ ìmọ̀ bá mi gbà tẹ̀mí rán.
3: Ọlọ́run Apostle Esther Adekioko Oluwagba mi lọ́wọ́ ìyá tún ti dé nínú ọdún èyí o láti tu orúkọ rẹ̀ ṣe. Nínú ìpàdé àdúrà ni Oluwagba tẹ̀mí rò. Èyí tí yóò máa wáyé láti ọjọ́ ìkíní títí di ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026. Ní orí òkè Oluwagba mi lọ́wọ́ ìyá kìlómítà 4 Adó-Ọ̀wọ̀ Express Road Àkúrẹ́. Èyí tí a pe àkórí rẹ̀ ní Aókè mi ní orúkọ tuntun. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò máa lò rẹ̀ ní ọjọ́ náà. Lára wọn ni Prophet Ezekiel Akinbíyìmá, Evangelist Wálé Adéléyẹ, Pastor Olúwájú Ìtàn, Pastor Akínbọ̀dẹ̀wá àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí yóò wà nínú ìpàgé àdúrà yìí. Lára wọn ni Apostle Elijah Akintunde Ọlọ́run Òsọ́bẹ̀, Prophetess Dr. Bisi Aláwíyé Àlùkò, Bukola Akinade Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù, Olùgbàlejò àgbà ọjọ́ náà ni Prophetess Dr. Àánú Olúwapọ̀ Ọlọ́runṣọlá, èyí tí ń ṣe ààrẹ ìjọ ìgbàlà ti Kristi lágbàáyé. OIPC 2026, I shall be called a new name.
4: Màmá wa Princess Olóyè Elizabeth Olájùmọ̀kẹ́ Ayọ̀dẹ́lẹ́ ṣe bẹ́ẹ̀ dágbére fáyé kó dìgbò ṣe lẹ́yìn ọdún 95 láyé. 95 years.
5: Òkú ọlọ́mọ rèé.
4: Ọjọ́ 21 oṣù kejì ọdún yìí ni màmá wa dágbére kó dìgbò ṣe o. Bí ètò ìsìnkú màmá wa Elizabeth Olájùmọ̀kẹ́ Ayọ̀dẹ́lẹ́ ti ṣe lọ rèé o. Tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù tá a wà yìí ni ètò ayẹyẹ kíkọ orin ìdágbére ìkẹyìn ní ìrántí olóògbé yóò wáyé nílé rẹ̀ ní 16 Kings Road Ọ̀ṣọ́ níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ láago 5 ọjọ́ náà. Fáìdẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù yìí ni ètò ìsìnkú fọlọ́ọ̀gbé ní St Andrews Anglican Church Ọ̀ṣọ́ láago mẹ́sàn-án òwúrọ̀. Ká tó tẹ́ màmá wa sí bojì feruferu àti yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ ní ìrètí àjíǹde. Kẹ́sẹ́lẹ́yìn èyí ni àríyá wẹ̀jẹwẹ̀ mú. Kágbàlejò ọ̀pọ̀ àwọn èèyàn tó wá bá wa ṣẹ̀yẹ ìkẹyìn fún ìyàwó abíyamọ tòótọ́ Princess Elizabeth Olájùmọ̀kẹ́ Ayọ̀dẹ́lẹ́ lọ́gbà St Andrews Anglican Primary School lódì kejì ilé ìjọsìn St Andrews Church Ọ̀ṣọ́. Máa sùn ìyáwá tó abíyamọ àtàtà. A ò lè gbàgbé rẹ o fún ìtọ́jú wa. Orí ìlànà rere tí ẹ fi ẹsẹ̀ àwọn ọmọ yín lé.
6: Káre oyè mi ọmọ dùsọ̀ amúwẹ̀ tùbú. Kàn rí gbéjẹ lébùdúrà. Ire òun ọ̀yìn òun lọ rí gbéjẹ lébùdúrà. Ọrún re o, ó dìgbà.
4: Gbogbo àwọn ọmọ ni olùkéde.
7: Dáúdà Adésínà Jọ̀kílà Sísì ló máa ń kíká bí èsì o. Ọba Olárewájú Ọláòyè Adéyẹmí.
8: Fútì coronation presentation of staff of office.
7: Ìṣe gbígba ọ̀pá àṣẹ. Gẹ́gẹ́ bí ọwọ́ àdìmúlà òfòkè ọrọ̀ àkókò.
9: Látọwọ́ gómìnà ìpínlẹ̀ Ondo. Honorable Dr. Lucky Orimisa Ayédàtiwa. Ní ọjọ́ 17 oṣù yìí. Ìyẹ 27th of May. Barista Adésínà Jọ̀kílà Sísì jẹ́ afẹ́dẹ́sọ́nà. Tó dẹ̀ fẹ́ràn gbogbo ènìyàn púpọ̀. Torí ẹ̀ ló fi ní ká kí ọwọ́ àdìmúlà.

0: àgùntàn mú kú ọlẹ́ ó dàgùntàn ẹ̀yún mọ̀.
1: ẹlẹ́ oyè yẹn ṣàyún mọ̀ tòṣì bẹ́ sá ò sá.
0: ọmọ ògúnlá láìdò gúdà ọ̀rọ̀ kọ́ ọ̀múrin ságbẹ̀dẹ rẹ̀ ìpupu amọ́ mọ́.
1: ọ̀dùnlẹ́lẹ́gbẹ̀rún ògùdù ní jẹmẹrẹ bíi bọ́ọ̀rù mi là sí ibẹ̀ tí a.
0: kárí rẹ o bàbá.
2: tó barista desina dauda kọkìlà sisi ló mà ní akínyìn o.
3: olúwa yóò gbọ́ àdúrà yín.
4: Before this time next year, you will come carry your babies.
5: For babies and miracles 2026 loluwa ti pinnu lati sanu gbogbo nipojipo akori itodun ni ori ofe lati bori eto yi o ma bere ni ojo Wednesday ojo 27 si ojo Sunday ojo 31 osu karun ninu odun ti a wa yi bi awon alale to wa yo se ma lo ni yi ni owuro ma pade lago 6 owuro to ba di losan lago 12 ni asale a ma pade lago 5 ojojumo to ba wa di ni soru lago 11 ibi ta ti ma pade ni RCCG Glory Arena sits auditorium opposite Echo Bank Redemption City Mowe Ogun State. Àwọn ikọ̀ àtìlíjú ọlọ́run ti wà níkàlẹ̀. Àwọn bíi Pastor Mrs. Olú Adébóyè, Pastor J.

0: rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o, má gbà fa.

0: ẹ̀yìn ìyọ́ ọlọ́run ẹ máa gbọ́ nǹkan o. Nígbà tí yóò bá fi dọdún 2050, ìwọ́ tó jẹ́ májèsí, ó ti di géńdé lọ́dún 2050. Sàmọ̀rí àsìkò yìí yóò ti darúgbó kẹ̀jẹ́kẹ̀jẹ́ lọ́dún 2050. Arúgbó ilé wa yóò ti rèé wàlẹ̀ àṣà kó tó dọdún 2050. Ṣé àṣà àti ìṣe wa kò ti ní bàjẹ́ tàbí kó pòórá títí dọdún 2050? Ìbẹ̀rù ọlọ́run kọ́ lọ́dún 2050. Àwọn aṣekúpani kọ́ lọ́dún 2050. Irú àṣà wo la máa ṣe lọ́dún 2050? Aṣọ wo la máa lò lọ́dún 2050? Àwọn ọmọge òde òní báwo wọ́n ṣe rí lọ́dún 2050? Ìpínlẹ̀ mélòó ni yóò wà lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2050? Ìwà páǹlé lọ́dún 2050? Èdè mélòó ni yóò kù nílẹ̀ yìí lọ́dún 2050? Ọrọ̀ ajé wa báwo ni yóò ṣe rí lọ́dún 2050? Ẹ pàdé olówó kéré Joseph Awere tí ń dààmú ọ̀nà bá a ṣe fìràn ọjọ́ iwájú hàn lórí ètò alárojinlẹ̀ kan tá a pè ní ọdún 2050. Ètò yìí la gbé kalẹ̀ láti wo sàkún ọjọ́ iwájú bí àwùjọ yóò ṣe rí lọ́dún 2050.
1: Ọ̀rọ̀ àwọn kan sì máa ń pa mí lẹ́rìn. Ẹ mọ ẹ̀rín àdàdàmọ̀dì bí ẹni tí ọkọ̀ jálẹ̀. Ìsọ̀rí àwọn obìnrin kan àti àwọn ọkùnrin kan. Àwọn obìnrin tí ń gbégbá ọkọ láìgbégbá iṣẹ́. Àwọn ọkùnrin tí ń gbégbá aya láìgbégbá iṣẹ́. Ìsọ̀rí àwọn adọ́kọ-dé-ìṣú ayàlè-dé-ìṣú. Kéèyàn máa yàlè kó máa dájọ. Bọ̀dá alẹ́ ọ̀kan ọwọ́ mélòó lẹ fẹ́ dá? Ẹ jẹ́ ń kọ́kọ́ pa àwọn women friend mi ná. Àǹtí ọwọ́ mélòó lẹ dá lọ́sẹ̀ yìí? Ẹ jẹ́ kí n kọ́kọ́ jitan títì lọ. Àwọn dọ́kọ dé ìsunù. Àwọn ajitan títì. Ìgarọ ní jìbìtì ti ń gbẹrù lórí èèyàn. Sẹ́rí kẹ́sì máa wo. Kéèyàn kí wọn káàárọ̀. Kí wọ́n máa díjú. Bó kírú obìnrin bẹ́ẹ̀ káàárọ̀. Yóò máa ṣèdí wọ̀rọ̀ kọ̀kọ̀ bí agbọ̀n ẹyin ni. Bó sì sọkùnrin ni ajitan títì. Ìwọ kàn kí casual ni good morning brother. Ẹ̀rí tí ó mọ jáwọ́ jáṣẹ̀ bí ìran àwọn ẹni tí ń sọ. Wọ́n mọ̀ pé kíkí tí àwa ń kí wọn. Ìkíkáwa lè ṣáájú ajé ni.

Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gbọgbọ́n ni wọ́n yàn láàyò níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn. Ariwo Figocap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 08038606858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
1: SELARIE Salary.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind go dey tell you say you go chop something. This offer go last from April to July.
5: Here you go, dear.
6: Mom, you didn't add milk.
5: No need to. Taste it and see why.
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, Mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
8: Baba kere wa de balẹ kasagua lori itọju ilera ati aileṣedede ọlọmọkunrin nikan soso chai idunnu subu layo fọkunrin atobirin ọpọ gbiyawo lo ti dẹnu kọlẹ latari wipe awọ ọkọ rẹ o kaju ilu daada baba boda o le tate kan le do be lo simi jẹkujẹ debi pe o ti wa so idaku rẹ tẹ lọdọ lolufẹ rẹ baba kere wa ni o fọrọ rẹ lọ lori aileṣedede ti n bọ fira idakọlẹ arara tiẹ kan sun lọ ọpẹ ẹyin dudun ara tita ara gbigbona inu kikun aya ti nlu pipipi ma le gbese owo atese to kuriri niwaju tani baba kere wa ni o kan si pelu ero igbalode ti mo so bi ti nkan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa pe mi debe
9: bazo olorun ma jarogun aiso
10: Mo ki onile mo ki alejo ani faisan lugba oruko ti emi ni Babangana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude to ba le ma ba iwo lomokunrin ja kan si mi
11: nile ise wa to wa ni Ifelodu Street off Continental Street nilu Akure
10: phone number mi 08164122777
12: ki la mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e sara re ko le ma gbera abi oruko ti e ti ti ri pada si boda asukesuke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egunje egun o sajo osa ogun temi o ba mo emi o ni soro nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun lowo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e sara re ogbera dada agbore o le kan bi agbo abi e sara ti re kere ju ojo ori re lo ada fun re o le gbera dada ma fi degula baba kere wa
11: kan si mi ni ile ise wa to wa ni Ifelodu Street off Continental Street Akure
12: ibenuwa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi gbogbo eyin ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyin rerin ni gbogbo igba eri kerika la nro ni ara nje eje ni abi omi ji ala re ti o fi biri so fi re si ko po to ba fi dagula o le pe mi sori ero bani soro mi 08164122777 boya won se eyo e marun e mefa kile to mo bo se se eyo lo se mo mi abi to ba ire se eyo ti e a ma yun e boya ara ta e ni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro e ni orikerike ara nro e ni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe ni ja ninu iso ara ni iye olomokunrin ni pe ko jilowuro ki kan omokunrin re ko duro dede to ba ti pe kan omokunrin yo dodere a je pe aisan kan wa to nfa a pe ni ja ninu iso ara ni se mo pe ogun kan wa ninu nínú mọ́tò tí a ń pè ní carburetor. Ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó fi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
2: Bàbá ń gana, bàbá kéré wà.
11: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
12: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Fóòn nọmbà mi 08164127777.
12: Àgbo Marugbó Takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò dáa. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
11: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Bàbá ń gana, bàbá kéré wà. Fóòn nọmbà mi 08164127777 08164127777.

0: Ọlọ́run.
1: Ẹni bá rí ajé lóòótọ́ bá rí ajé jẹ inú onítọ̀hún a máa dùn.
0: Ọlọ́run fẹ́ mi.
1: Ẹni tó kọlẹ̀kùn tọ́lọ́run ọba mi ṣe fún irú onítọ̀hún. Ó ṣòro kádùn lè kúrò nínú ayé wọn. Ẹ káàlẹ̀ gbogbo ilé títọ́ mọ̀rọ̀ gbọ́. Ọlọ́run fẹ́ mi Àjàkáyé mọ gàgà ètò lálẹ́ òní gẹ́gẹ́ bí ìṣe mi. Lórí ìkànnì alálùbáríkà tọ́lọ́run ọba mi ní kó jẹ́ ẹni àkọ́kọ́ ó sì dúró ń bẹ̀. Bó ṣe wù náà ní Ṣọlá Kábíyèsí lorúkọ rẹ̀. Olórúkọ bí irú bí ìgbà ẹ̀rù ẹ bà mí. Àfíìsì Abiola Fataina ti ń darapọ̀ pẹ̀lú mi. Lórí Facebook Ọlọ́run Fẹ́mi Àjàkáyé jí agbábẹ̀ kájọ dọ́rẹ̀ pọ̀. Bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ. Ọlọ́run ọba mi náà ní fún ẹ̀dá ṣe. Lànà ẹ̀jẹ̀ kọ́nà ẹ̀ náà rọrùn fún mi lálẹ́ òní. Kí la tún máa gbé ẹ wò? Àkókò tí ọba wa ṣọ̀rẹ́ lórí ètò yìí pọ̀. Orí ètò yìí gangan la máa ń ṣàlàyé ohun tí yóò jẹ́ pàtàkì lọ́kàn àti létí kó wá. Bíi kí ni gan? Ọlọ́run ọba mi náà ti kà mí máa ṣáájú. Ńláńlá lewé àgbagbà tèmi ń rú kò ní padà rú wẹ́wẹ́ láéláé. Àti gbogbo ẹ̀dá tẹ̀ ń darapọ̀ ọmọ mi lálẹ́ òní. Ọlọ́run Fẹ́mi Àjàkáyé mo gàgà ètò. Àtijọ́ máa ṣe papọ̀ lálẹ́ òní ni o. Yóò ní ìtumọ̀ gbọ́gbọ́n lọ́gbìyànjú láti kan sí. A fún yín ní ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà lálẹ́ òní tí ó ṣe yín láǹfààní. Olóhun tí mo fẹ́ kà sí yín létí lálẹ́ òní o. Àwọn márùn-ún kan ò lè ní owó láyé. Àwọn márùn-ún kan ò lè ṣe àṣeyọrí. Àwọn márùn-ún kan yóò ṣòro fún wọn láti dókè. Àwọn owó gan ni. Ṣé dúdú ni àbí pupa? Pupa ni wọ́n ní àbí funfun?
0: Ọlọ́run fẹ́ mi.
1: Bá sì kú ẹ̀ bá tó, á tọ̀pá, á tì bọbẹ̀. Kó lè bá a fún mi ní nǹkan tọ́ lóyin tó sì ládùn lọ́wọ́. 08033793018 Nọ́mbà Ọlọ́run Fẹ́mi Àjàkáyé rèé. Gbogbo ẹ̀dá tí ń tẹ lọ́ọ̀fù tẹ́ ń tẹ láìkì lórí Facebook yìí. Ọjọ́ ayọ̀ máa dé bá yín ẹ bá ń ṣàmí ẹ̀. Gbogbo ẹ̀dá tí ń darapọ̀ ọmọ mi tí mo sì ń bá kọ́mẹ́ǹtì yín pàdé. Ibi òní kúnlẹ̀ tí wọ́n ẹ bá ń ṣàmí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà lágbéyẹ̀wò lálẹ́ òní o. Tí ó ṣe wá lọ́pọ̀lọpọ̀ àǹfààní tọ́pọ̀. A tún rìlíìsì nọ́mbà. Ọlọ́run ọba mi o, tún bá ń ṣe lálẹ́ òní. Gbogbo ẹ̀dá tí wọ́n ń gbọ̀yìn kí wọ́n tún kà mí máa wọn ọ̀jọ̀gbọ́n tó ní.

0: o nse yen o ma pada to lojo kan.
1: That work is going to finish as
0: well. Gbogbo ogba lo nse.
1: Is every time you do it.
0: Gbogbo ogba lo nwa.
1: Is every time you do
0: it. Lai fi akoko kan sile.
1: Without even wasting
0: time. Lai fi akoko sile fun ebi.
1: Without even having
0: time for family. Lai fi akoko sile fun ara e. Lai fi akoko sile lati e ti gbo ilera ara e.
1: Every time for yourself.
0: Ko ti e lo si hospital ko check ara e.
1: Even though you go to hospital check yourself.
0: Okay, raye.
1: You don't have time.
0: O ma to lojo kan.
1: You're going to finish one day.
0: Wa ni suru ni.
1: You are going to have patience.
0: Wa gentle last ni. Gbogbo ohun to raye lati se yen o ma tan
1: is going to finish
0: o ma tan
1: is going to finish
0: gbogbo ya pari
1: everything will be
0: here to nse yan ma tan
1: now what you are doing is finished
0: office to wa yen won ma o ma lopin lojo kan
1: office you are there will be an end to it
0: office lo ma keyin akowe
1: is office that always end
0: o ma tan
1: is going to end
0: ise to se ma tan
1: now what you are doing is going to finish
0: okay so they ma tan
1: you are working at that school is going to finish
0: ogba ewon to wa yen o ma bori o ma jade lojo kan
1: that prison that you are going to come out one day
0: ọdun ti ayan fun eyan o ma jade
1: that time that is enter for you is going to
0: ọdun yen ma tan
1: that time is going to finish
0: o le ku si be
1: you will not die there
0: ko le ma ri be lo
1: it will not go like that
0: aisan to se eyan ma tan o le ku si ori e o le ba aisan yen ku
1: you will not die with that sickness
0: o le ku pelu aisan yen
1: you will not die with that sickness
0: ohun to ni e lara koko yen
1: what is going to do
0: for you olorun si ba so di rorun o ma tan lojo kan gbogbo to po yen na ohun na ma tan
1: o
0: mo ko ma tan ni
1: gbogbo
0: ohun to waye mo ya kiri aye to wa mo ya
1: kokokokoko
0: gbogbo e ma tan ohun to fi eru kojo gbogbo e ma tan
1: e
0: ti o fi otito kojo gan
1: se
0: ohun na o ni tan ni ohun na o ma tan lojo kan ma mura sile o ma tan
1: babi
0: sa lo sinu iwe oniwaasu
1: the book of Ezekiel classic
0: ori kini
1: chapter 1
0: ese ikerinla si kedogun
1: 14 to 15
2: mo ti ri ise gbogbo ti a n se labe orun
0: ise gbogbo ti omo eniyan se labe orun
2: ti kiyesi
0: kiyesi
2: asan ni gbogbo
0: re ati imule mo fun
1: gbogbo ti o vanity upon vanity
2: eyi ti o wa
0: yes
2: ko le mu to
0: èyí tó wà lè mú tọ́ a ò lè ṣe fúnra ara wa ọlọ́run ló ṣe é ọlọ́run ló mu wọ́ ó wu ọlọ́run ló mu wọ́ tọ́ ọlọ́run bá fẹ́ straighten ẹ̀ ọlọ́run á tún straighten
1: ẹ̀. is going to straighten it.
2: àti iye àbùkù a kò lè kà á.
0: iye insult àbùkù gbogbo tó ń rí yẹn ọlọ́run mọ̀ nípa ẹ̀ o máa tán gbèsè tó jẹ yẹn máa tán
1: gbèsè
0: tó ń lé ẹ káàkiri ó máa tán àbùkù tó rí gbà nípa gbèsè ó máa tán ìṣòro tó ní lórí ọmọ yẹn máa tán ó máa tán kò lè máa rí bẹ́ẹ̀ lọ ojú tó ń pọ̀ ẹ̀yẹn ò lè máa rí bẹ́ẹ̀ lọ ó máa tán ìṣòro ẹ̀ní adùnnilọ́la
1: joy tomorrow
0: gbogbo ohun tó jẹ́ pé tó ń rojú ẹ̀ káàkiri ó máa tán
1: everything that you are being mocked upon is going to finish one day
0: gbogbo rírojọ́ ní káàkiri ìbànújẹ́ oṣù mẹ́ta péré ló mọ
1: you will see that your mocker just 3 months
0: tó bá ya wa tó máa rí tẹlòmíì
1: rò and you will see they will go to another person
0: má jẹ́ kí ìyẹn wé ẹ dáhùn
1: don't let them want to weigh you down
0: kọjú sí ọlọ́run láti sìn
1: continue and serve
0: God gbogbo ẹ̀ máa tán
1: everything is going to end
0: ìṣòro yẹn máa tán
1: the problem is going to end
0: àìní máa tán àìrọ́mọbí máa tán àìlọ́kọ máa tán
1: àìrílé
0: lórí máa tán àìríṣẹ́ máa tán gbogbo ẹ̀ máa tán
1: kò sóhun
0: tó ní bẹ̀rẹ̀
1: tí
0: kì í ní òpin
1: bá
0: a múra sílẹ̀ gbogbo ẹ̀ máa tán ìwé tìmọ́tì kínní orí ìkẹfà ẹsẹ̀ ìkẹfà sí kẹjọ.
1: Timothy chapter 6 verse 6 to 18
0: to 8
1: to 8
2: ṣùgbọ́n ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn
0: ìwà bí ọlọ́run yẹn òun ló máa pè é wa kó dẹ̀ nítẹ́lọ́rùn kó wà kọ̀tẹ́ntẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó lọ́ọ́ fún ẹ yẹs
2: èrè
0: ńlá ni àwọn tó bá ń wo koko tó ń wá nǹkan tí wọn rí káàkiri
1: tó
0: ń wá nǹkan tó ju agbára wọn káàkiri ló máa ń bọ́ sínú ìṣòro yẹs kàwé
2: nítorí a kò mú ohun kan wá sí ayé
0: ó máa tàn á mú ohun kó wá sáyé yìí
1: we don't bring anything to this world
2: bẹ́ẹ̀ ni a kò lè mú ohun kó
0: kò sí ohunkóhun tó máa mú lọ ihòhò náà bí ẹ ihòhò náà ló máa padà gbogbo aṣọ tó ń rà jọ ó máa tán orí olórí ló máa kó ó máa tán ọlọ́run ni kó ráyè fún kàwé
2: bí a bá sì ní oúnjẹ àti aṣọ
0: tí a bá ní oúnjẹ àti ohun tá a lè fi bo ohun ara wa níwọ̀nba Iwọnyi ló yẹ tẹ wa lọ́rùn.
1: This one will be certified for us.
0: Wọ́n tẹ̀síwájú bẹ̀ pé gbogbo àwọn tó máa ń di ọlọ́rọ̀ máa ń bọ́ sínú ìdẹ́kùn.
1: Those people that go to average at all cost, they only put
0: the problem up. And they put
1: to destruction.
0: Ó máa tán.
1: It's going to end.
0: Ọlọ́run ni kò kọjú sí. Ó máa tán. Bí ó ṣe ń rí kò lè máa rí bẹ́ẹ̀ lọ.
1: Àtìgbà
0: tó tẹ ẹ lọ́rùn ó máa tán.
1: Àtìgbà
0: tí ò tẹ ẹ lọ́rùn ó máa tán. Àti ohun tó ń ṣe ẹ tí ò bá ẹ lára mu ó máa tán.
1: Àti èyí tó ṣe
0: tó ń bá ẹ lára mu ó máa tán.
1: Àti
0: ènìyàn tó fi ìgbẹ́kẹ̀lé òun náà máa kú.
1: Òun ló
0: bẹ̀ sọ pé ó ní ègbé ni fún ẹni tó fi ẹlẹ́nu ara ṣe ìgbẹ́kẹ̀lé.
1: Gbogbo ẹ
0: máa tán.
1: Máa
0: fọkàn sí.
1: Ó
0: máa tán. Ọlọ́run nìkan ni kìí tán.
1: Ọlọ́run
0: nìkan ló ṣe gbẹ́kẹ̀lé.
1: Ọlọ́run
0: nìkan ni òní òpin.
1: Ṣùgbọ́n
0: ènìyàn lópin.
1: Ayé
0: tá a wà lópin. Ayé máa dópin. Gbogbo tá a ṣe máa lópin. Àgbẹ́kẹ̀lé wa máa dópin. Gbogbo tá a ṣe máa dópin. Ọlọ́run ni kìí dópin. Ọlọ́run ni ká gbẹ́kẹ̀lé.
1: Ọlọ́run
0: ni kìí tán. Ohun gbogbo máa tán.
1: Má
0: gbẹ́kẹ̀lé ọmọ ènìyàn.
1: Má
0: gbẹ́kẹ̀lé ènìyàn.
1: Má
0: gbẹ́kẹ̀lé ìyá.
1: Má
0: gbẹ́kẹ̀lé bàbá.
1: Má
0: gbẹ́kẹ̀lé ọkọ.
1: Má
0: gbẹ́kẹ̀lé aya.
1: Their trust in things is going to end as well.
0: Tó o bá wá tètè gbẹ́kẹ̀lé ọlọ́run.
1: And if you put your trust in God.
0: Ìyá máa bẹ́ta.
1: It will better for you.
0: Ìyá máa pín ẹ.
1: That one will be better for you.
0: Bá mi lọ sínú ìwé oníwàásórí kẹta.
1: The book of Revelation chapter 3.
0: Ẹsẹ̀ kẹsàn-án sí kẹtàlá.
1: Verse 9-13.
2: Èrè kí ni ẹni tí ń ṣiṣẹ́ ní nínú èyí tí ó ń ṣe làálàá?
0: Èrè kí lẹni tó ń ṣiṣẹ́ tí wàá kọ́ máa ṣe làálàá ṣá?
1: Èrè
0: wo ló fẹ́ rí ń bẹ̀ tó jẹ́ pé o máa fi sílẹ̀ fún àwọn tí ò mọ̀ gbà tó ń ṣe làálàá?
1: Kàwé.
2: Mo ti rí iṣẹ́ tí Ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn láti máa ṣiṣẹ́ nínú rẹ̀.
0: Ó ní mo rí iṣẹ́ ìwé oníwàásù ní mo rí iṣẹ́ tí Ọlọ́run fún ènìyàn láti máa ṣiṣẹ́ nínú rẹ̀. Kàwé.
2: Ó ti ṣe ohun gbogbo dáradára ní ìgbà àti rẹ̀.
0: Ọlọ́run ṣe ohun gbogbo dáradára.
1: God have done things accordingly.
0: Yes.
2: Pẹ̀lú ó fi ayérayé sí wọn ní àyà.
0: Ó fi ayérayé sí wọn ní àyà kí a máa nípa ẹ̀ kí a máa gbé bẹ̀.
1: Let us be sitting.
0: Kí ohun gbogbo lè máa rọ̀ wá lọ́rùn.
1: So that everything can be fruitful to us.
0: Kàwé.
2: Bẹ́ẹ̀ni ẹnìkan kò lè rí ìdí iṣẹ́ náà.
0: Ẹnìkan ò lè rí ìdí iṣẹ́
1: Ọlọ́run. Nobody can know the will of God.
0: Ṣùgbọ́n ayé máa tán.
1: But this life is going to end. Pẹ̀lú
0: gbogbo nǹkan tọ́lọ́ Ọlọ́run dẹ̀ ṣe ó máa tán.
1: Ọlọ́run
0: nìkan ni ò ní tán.
1: Ẹyá
0: kàwé.
2: Láti ìpilẹ̀ṣẹ̀ títí dé òpin.
0: Láti ìpilẹ̀ṣẹ̀ dé òpin.
1: Gíní torí ẹ̀.
2: Èmi mọ̀ pé kò sí rere nínú wọn.
0: Kò sí rere nínú ọmọ ènìyàn.
1: There is no good thing in it.
0: Yes.
2: Bí kò ṣe kí ènìyàn kí ó máa yọ̀.
0: Kí ènìyàn máa yọ̀
1: kó
0: ní tẹ lọ́rùn pẹ̀lú kan tó bá ní yẹn.
1: Kó
0: fi ọpẹ́ fún Olúwa lórí ẹ̀.
1: Kí
0: ó máa yọ̀.
1: And also put joy to God.
0: Kàwé.
2: Kí ó sì máa ṣe rere ní àyà
0: rẹ̀. Kó máa ṣe rere ní àyà rẹ̀.
1: Be joyful in your mind.
2: Àti pẹ̀lú.
0: Yes.
2: Kí olúkúlùkù ènìyàn kí ó máa jẹ́ kí ó máa jẹ́ kí ó sì máa mu.
0: Kí olúkúlùkù máa jẹ níbi tí Ọlọ́run yàn ẹ sí.
1: Nítorí pé
0: ó máa tó tán máa jẹ lásìkò tí a sì fún ẹ tí ò tí tán yẹn.
1: Sì
0: dúró lórí ẹ̀.
1: Stand on it.
0: Ó yá kàwé.
2: Kí ó sì máa jàádùn gbogbo làálàá rẹ̀.
0: Máa jàádùn gbogbo làálàá ẹ lómi kì í lè jẹ sẹ́nu ara ẹ̀. A ṣáà máa kojọ ṣá.
1: You just be glad.
0: Agba lónìí akojọ.
1: You will take loan you
0: gats it. Atọrọ owó akojọ.
1: You will borrow money and you
0: gats it. Ajẹgbèsè akojọ.
1: And you will borrow money and you put it aside.
0: Láì mọ̀ pé gbogbo ẹ̀ máa tán.
1: And you don't know that there will be an end to it.
0: Ebi apapapa.
1: You will be angry.
0: Kò ní lè jẹun.
1: And you cannot eat.
0: Ó ń ṣe é sílẹ̀ fún àwọn tí ò mọ̀ gbà tó ṣe làálàá.
1: He's doing it down for people that don't know the time is gathering it.
0: Ó yá kàwé.
2: Ẹ̀bùn Ọlọ́run ni.
0: Ẹ̀bùn Ọlọ́run ni.
1: It is the gift of God.
0: Ẹ̀bùn Ọlọ́run ni.
1: It is the gift of God.
0: Ẹ jẹ́ ká ṣèfẹ́ Ọlọ́run.
1: Let's do the will.
0: Torí pé gbogbo wọn máa tán.
1: Because everything is going to finish.
0: Ilé ayé máa tán.
1: This life is going to finish.
0: Iṣẹ́ wa máa tán.
1: Our work is
0: going to finish. Àlàáfíà máa tán.
1: The peace will go finish.
0: Tí o bá ti takoko kan.
1: Where
0: is
1: the
0: best time? Ẹ rí pé nǹkan kan wá ṣẹlẹ̀.
1: There is something that is going to happen.
0: Àìsàn á wá ṣẹlẹ̀.
1: There is sickness that is going to happen.
0: Tí àkókò bá ti fẹ́ tó.
1: When there is time come.
0: Àìsàn á ṣáà yọjú ṣá.
1: The sickness will just come.
0: One way or the other.
1: In one way than the other.
0: Àìsàn yẹn ló máa pa ẹ́.
1: And the sickness will still kill. Yẹ kì í ṣe
0: pé.
1: It's not a cause.
0: Ó lójú ènìyàn tó kàn déédéé máa ń kú.
1: Yes, people dey always die.
0: Tó bá ti kú bí ọdún mẹ́wàá tí wàá kú.
1: Àìsàn kan
0: wú láti wọnú bọ́dí
1: ẹ.
0: Wàá ti mọ̀ pé ó ti ń tán nìyẹn.
1: And you will know that there will be an end to it.
0: Ọlọ́run ò ní jẹ́ kí ayé wa kó já sí asán.
1: Gbogbo
0: ìlàkàkà wa kò ní já sí asán. A lè fi ayé ìbá ọ̀run jẹ́ ní orúkọ Jésù Kristì.
3: Olúwa wa. Àmì ní orúkọ

0: Ọlọ́run fìran ló fi ń jíṣẹ́, ẹni ní kọ́kọ́rọ́ ló ń ṣílẹ̀kùn. Òjíṣẹ́ Ọlọ́run, àyànfẹ́ Olódùmarè, agbáwo Lee níjọ Sẹ̀lẹ̀ Prophet Dr. Alex Ọmọjọwọ́ JP Sẹ̀lẹ̀ Alex. Wò Lee tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣẹ́ ìyanu pẹ̀lú àmì òróró tó lágbára. Ìpè rẹ̀ ti lu ayéjára káàkiri orílẹ̀-èdè yìí kọjá sókè òkun lọ́dọ̀ àwọn funfun. Ọ̀rọ̀ ń jáde àṣẹ ń tẹ̀lé ni. Má lóyún ọ̀ràn sí kùn kò pin rọrọ. Kí ni ń dẹ ọ láàmú lórí ọmọ ni iṣẹ́ rẹ ni ìlàkàkà rẹ lágbo òṣèlú ojú ogun láyé o alágbára ń fipá wọ̀ ni. Ẹni bá sùn ni kì í sún síwájú. Má dóni dọ́là gbéra. Ó yá lọ́dọ̀ Wòlíì Sẹ̀lẹ̀ Alex Calvary Parish. Similoluwa olokun agbaluku arigidi nbo lo ti nbo boya lati pinle kogi ni abi kare ni ti o ba ti wo arigidi akoko pe olokada o ma tu o debe kelele ni gbogbo jo isegun nla kan se ise lago mewa aro se ago meji la osan atuye ogo jesu n duro de o e pe baba woli Dr. Alex Ọmọjọwọ́ JP si number yi 08035248215 lekan si 08035248215.
1: Mo kí baba ẹ kóhun látẹ̀ kan o.

0: òun lẹ ti gbọ látẹnu baba lẹẹkan wípé gbogbo ni o padà tan ọlọrun ọba mi nìkan ni o padà kú ṣùgbọn fún ìtọ́ni àti àdúrà tó gun ayé ẹni fi ṣẹ́ tẹ́dà fi ń láyọ̀ nígbẹ̀yìn tó jẹ́ pé àrùn àtàìsàn gbogbo eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ń ṣe yín lágọ̀ ara ti yín àìrọ́mọ bí pákà lékelà lórí eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ń ṣe yín àlàkálà tó ń gbògbó lọ́wọ́ ti yín yóò dòpin láyé ti yín nọ́mbà ẹni kẹ ṣe bẹ́ẹ̀ kẹ kàn sí nọ́mbà bàbá rẹ̀ 090-28-242487 tàbí 0035-248215 0035-248215 nọmba bàbá nìyí o bàbá àwọn olùgbọ́ àtọlùfẹ́ wa ti gbé omi sí di rédíò lálẹ́ tòní ẹ fi àdúrà léde o.
1: Jehova Jesu Christi Michael mímọ́ Olúwa Ọlọ́run alágbára Olúwa wọnú omi yìí lọ Olúwa fi omi ṣe ìwòsàn agbára rẹ tẹ fi ń jí Ọlọ́run jẹ́ kó wọnú omi náà agbára ìwòsàn kó wọnú omi náà agbára ẹ̀rí táwọn èèyàn fi jẹ́rìí sí agbára rẹ ní orúkọ Jésù kó wọnú omi náà agbára rẹ ń ṣe ìwòsàn jẹ́wọ́ ara rẹ kógo jẹ́ tolúwa Jésù Kristi Olúwa wa.
0: Amen, amen, amen ní orúkọ Jésù. Ẹ má bínú ẹ̀ nílé pè wá fún talẹ̀ tó ní ànílé gba ìpè mọ́ torí àsìkò wa ní ọmọ. Ẹ̀jẹ̀ ń fi nọ́mbà bàbá léde sílẹ̀ kankan tó máa fi yún un ṣe lọ 090-28-242487 tàbí 0035-248215 ló kọ́ Mrs. Kemi Kúkọ̀ yìí tẹ́ dórí alàgbà ògùn bádéjọ látàkùngbà àkókò alàgbà olúwa ṣeun gọgọgọ lòun ka bíbélì wa fún talẹ̀ tòní ló kọ́ alàgbà fẹ́mi ẹ́síbà tí wọ́n jẹ́ interpreter wa fún talẹ̀ tòní ló kọ́ engineer káòdé fọlárin mo rí yín bẹ̀yẹn dúró ore o títí dọjọ́ mẹ́jọ tán tó pàdé lórí ètò alálùbáríkà ìṣẹ̀lẹ̀ alexafa lórí rédíò àdàbà ìmọ̀yájọ owó ebenezer ló kọ́ mi àdúrà yín yóò gbà tèmi yóò gbà ó di ọjọ́ mẹ́jọ.
2: bó o bá ti rìnrìn ìrìn tó o ti gbìyànjú títí tí kò tí ì bọ́ sí ìrìn rẹ kù sọ́nà kan ṣé o ti dé Celestial Church of Christ Calvary Parish Similoluwa olókun àgbálùkù arigidi àkókò níbi tí olúwa ti ń lo òjíṣẹ́ rẹ̀ fún ìran yìí prophet Dr. Alex Ọmọjọ́wọ́ JP tí gbogbo èèyàn mọ̀ sí Sọ̀lẹ̀ Alex ó yá mbẹ́. àkókò tiẹ̀ dọ́là darapọ̀ mọ́gọ́ra àwọn èèyàn níbi àkànṣe àdúrà tó wà fún gbogbo ẹ̀dá káàkiri àgbáyé ká pé àkórí rẹ̀ ní àtúnyàn ògo ọ̀tọ̀jọ́ tuesday ni ètò àdúrà yìí mọ̀ ń wáyé lago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán wá kógo tiẹ̀ náà fọhùn lókè bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọlọ́run àlàyé rìn níbi ìsìn ọjọ́ ìsinmi wa fún ìsọjí láàrin ìlú tàbí ìsọjí nínú ìjọ ọlọ́run ẹ lè mọ̀ pé bàbá wa nínú olúwa yálà fún àdúrà àlùyọ àánú àṣeyọrí ìgbéga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo olóṣèlú àti gbogbo ẹni nàga bí gíga ọlọ́run ní ń bá ní ṣe kò fẹ́ rèlú ọba nírọ̀rùn ẹni wọkọ̀ wọ ọmọ wáyà wá bùjókòó ayọ̀ wọ́n fòyà wá síwájú olúwa jésù kristi olúwa ń dúró de gbogbo èèyàn bẹ́ẹ̀ fún àdúrà máa pe wòlíì alex ọmọjọwọ sórí nọmba yìí 08035248215 08035248215

Folashayomi Latif lati Londo. Oruko yen si wa bo se wa. Fun gbogbo eyin te wa confused boya radio boyfriend na si ni o abi ko se radio boyfriend ma. I still remain radio boyfriend. Oko gbogbo awon fine girls patapata. Oko arugbo, oko omode. Gbogbo eyin te ni ki n dakun o ki n change oruko kuro ni owo kembele n to dumole oko lomoge e ma binu pe ma disappoint yin n te fi mo mi na ni mo se nje oko yawo mi ni mi labele bi n ba ti dategun oko agbaye ni mi o e na tayo busari nkan to ba se ti tayo busari o ma ri kodun to pari mo ma gbe wa sori to life ade dragon bi all right eyan lara wa gbogbo awon judiciary nkan lapa abe yen se mo ba won gbogbo awon cordelia to ma nkodi soko loko se mo beyin na daada some love fashion bawo ni salafia mo ba yin lale Adewale Joseph, I want the faces of Alani Milapa Ben. Modupe Oluwa Dupsi, Jumoke Babatola, Mr. Babs Olaleye, Jibebi Dori, Omeri, pẹ̀lú gbogbo àwọn active members pátápátá ní faces of Alani mi wọ́n jáde tán wọ́n gborí wọlé inú mi dẹ́ẹ̀dùn olúwa tì mí lẹ́yìn mọ́ mi rí ẹ ṣeun mo dúpẹ́ o thank you Philomena Prosper mọ́ mi destiny lókìtì pupa ok tí n bá ní mọ́ dárúkọ gbogbo orúkọ ọjọ́ lọ Ẹgbẹ́ àgbà bíi, ẹ ká gba bẹ̀bẹ̀rẹ̀ láṣàlẹ̀. Mo ní kí n kí gbogbo ilé náà kó tó di pa bẹ̀rẹ̀ náà ni. Ẹ a ti dé o, kò sí wàhálà mọ́, kò sí pa ń gborí lọ̀bì kankan mọ́. Ibi tá a wà yìí, ìfẹ́ wà ń bí, ìfẹ́ ń sàn ń bí. Ṣùgbọ́n màá mọ sọ gbogbo gbà pé bí gbàgbọ́ yín bí ò bá gbé ìfẹ́, bí ò bá gbé eré ìfẹ́. Romance and games la n se lori eto bi ta wa ti gbagbo yin o ba ti gbe e dakun e lo re sun laarin iseju kan e je ka kesi gbogbo awon to ku ti won o mo pa ma de loni pe degbe gala ni ti wa lategun yo radio boyfriend is here so e je kan to radio won adeboye gala ni loruko temi nje emi lalani ti o go eni to n ba rin ni ogbon o wo kembele n to dun mole oko lomoge radio boyfriend yan re oluaye tanatana wa omo kan soso ti ya n pe ni my children olorun lo pe ori be o e ka le o

0: Hello, somebody call you. Hello? 0816251 9991. Hello, somebody call you. Shall I feel like Wama?
1: I do pass.
0: Ekpele, ino yin bright. Kila yo yin. Oko yin la yo yin. Oye, shall I ye fun wa? Shanti be yin de beni.
1: Sir?
0: Shanti be yin de beni.
1: Ben.
0: Eti la pio pio?
1: Ah, oku die.
0: Oku die.
1: Ben.
0: Eh. Oruko wuna wangpe yin?
1: Oruko
0: wun. Oruko yin?
1: Oruko
0: omo yin. Awon ko dadin ko.
1: Awon na mo fun pe won.
0: Oruko yin na leyin na fin pe won.
1: Ben.
0: Se fe ko change abi be se fe ko duro ni yen.
1: Ah, o wa o da be.
0: O da be.
1: Ben.
0: Mommy Saida. Mommy Ibukun.
1: Ben.
0: Hmm. Dadin ko.
1: Won wa.
0: E ba gbe fun fun won.
1: Hello.
0: Hello sir. Hello.
2: Hello.
0: Shall I feel alewa sir?
2: Hello.
0: Won ni mommy wu mi le npe won.
2: Ben.
0: Why? Hello.
2: Hello.
0: Ki lo de te npe o te nforo ko mo npe won. Eni?
2: Ko se ba fi fe ni yen.
0: Beyin mejeji se fe ni yen. Okay. Ko si wala, ko si wala. Lati gba te ti fe mommy, ki nkan te appreciate ju lara won. E soro soke, se ki ma lo ni.
2: Osan.
0: Eni?
2: Mo ni osan yen ni.
0: Osan yen le appreciate ju.
2: Ben.
0: To ba ku ke binu si won bayi, to san yen ba ti to se yen ba yori labe aso ti tan.
2: Ah.
0: Bawo ni osan yen se ri?
2: O se dada.
0: Ba elo so dada, e ma salaye ni.
2: Eh?
0: E ma salaye ni, ngba te lo so dada. E ma salaye.
2: Ori bo si ye kori ni.
0: Bawo lo si ye kori? Ojo waju mo mi le nsoro npa ya bi.
2: Eh.
0: Se oni koko ni abi alabode?
2: Eh.
0: Ewo nu mejeji.
2: Eh?
0: Se oni koko ni, se ojo waju oni koko ni mo mi ni ni abi ojo waju alabode?
2: Alabode.
0: Alabode?
2: Eh.
0: Eh. O kan ma yo die o ma se pere mu mole.
2: Ben.
0: Alawo. E pele sa, ibo le ti ri mo mi gan. Hello? 0816251 9991 0816251 9991. Now, I want to say hello to my beautiful wife. Ajetomo Bisheun Cecilia, she's my destiny helper and I love her so much. Sugbe koruko yin si bi o. Alani mi e jowo e ba mi be iyawo mi ki o fi oriji mi pe mi o ni se be mo emi ni fe re. The prince. The prince a mo yawo yin e send the number won. Te ba de send the number won ma gbianju ati ba yin pe won wo tan ba ma pick e. She travel today and I'm missing her already. Happy birthday. I will miss her. I will miss her ringtone tonight. Eh, Oluwa o. Okay. The prince boya te ba le send the number yawo yin boya mo le ba won ba yin pe won lori program. Hello, e kale o. Ejo eku on the radio yin ejo 0816251 9991. Hello, e kale o. Shall I feel ale wa? Any? Okay. Mommy ko. E soro soke dada ijo temi o ba le gbo yin pelu headset ba na so fe gbo yin le
2: e mi o pe yin bi o se da ni se yin.
0: Okay.
2: Pe ko ni da ya o mi
0: se yin ni Nurudeen
2: be
0: number ya wo yin ti wa lowo mi ma gbianju e ton ba ma pick e 0816251 9991. Hello. E kale o.
1: Hello.
0: Se lafi ale wa.
1: Lafi ale.
0: She ti marry.
1: Beta.
0: Daddy nko.
1: O wa pelu mi.
0: O wa pelu yin.
1: Eh.
0: Oruko wo le ma npe won?
1: Sutat.
0: Sutat.
1: Eh.
0: Oruko wo la won na ma npe yin?
1: O npe mi ni Ife.
0: Ife. That's beautiful. Kini nkan teyin feel like mo daddy ri lara yin tan fo pe eyin gangan la won ma fe dandan.
1: Mi o mo.
0: Eh gbodo ma mo na o sese mari ni.
1: Mo se mari.
0: Iba wo le mari?
1: Last year.
0: Eh se mari lati last year sisin o ye ke le mo nkan ton ri. Gbogbo okunrin a ti so pe nkan bayi ni mo ri lara e ngba yen kini kan something like that.
1: Mi e le dis lowo.
0: O ya e ja be lowo. Hello sir.
2: Hello sir.
0: Daddy.
2: Good evening, sir.
0: Eba mi so Yoruba, e soro soke dada.
2: E kale sir.
0: E kale salafia le wa.
2: Yes sir.
0: Oruko wo le ma npe won?
2: Ife mi.
0: Ife mi. Se tin sun ni. Eh? Hello? Hello, won ti sa lo. Okay. Eya ki n gbiyanju try number anti yi to ba ma pick e. Hello, somebody ekale o.
3: Ekale sir.
0: Se alafi ale wa.
3: Bẹ́ẹ̀ni sir.
0: E ku sele ni mommy nko.
3: Mommy wa ati sun.
0: Mommy ti
3: ati sun sori bẹẹki.
0: Won ti sun oruko le ma n pe won.
3: Oruko omo ni o.
0: Oruko omo.
3: Bẹ́ẹ̀ni.
0: Why?
3: Ba se fe
0: bẹẹni. Ẹ nífẹ̀ẹ́ wọn mọ́ báwo lẹ ṣe máa ma pè wọ́n lórúkọ ọmọ mi ò tiẹ̀ fẹ́ gba kinní yìí mọ́ bá a ṣe fẹ́ bẹ́ẹ̀ yẹn it is not ko mi ò feel good about it sir. Nígbà tẹ pàdé wọn ṣe orúkọ ọmọ lẹ ń pè wọ́n.
3: Wàá.
0: Why tẹ fi wá fẹ́ bẹ́ẹ̀.
3: Ìgbà tó ṣe pé a ti bímọ akọbí wa ni.
0: So ìgbà tẹ wá bímọ ẹ̀yin méjèèjì ò wá nífẹ̀ẹ́ ara yín mọ́ àbí.
3: A nífẹ̀ẹ́ ara wa.
0: Ẹ ti fi ọmọ sáàrin ara yín nìyẹn.
3: Ọmọ ni ìní olúwa.
0: Ọmọ ni ìní olúwa.
3: Bẹ́ẹ̀ni.
0: A mọ̀ bẹ́ẹ̀. Kí lorúkọ tẹ máa ń pè wọ́n gbà tẹ pàdé wọn lọ́jọ́ yẹn.
3: Bébì.
0: Bébì.
3: Bẹ́ẹ̀ni.
0: Mo ṣe bímọ alákọ̀ọ́kọ́ báyìí kí lorúkọ ẹ̀.
3: Kí orúkọ ọmọ gangan.
0: Ẹ̀yin alákọ̀ọ́kọ́.
3: Bọ̀bọ̀.
0: Bọ̀bọ̀ ó kàn di mọ́ mi bọ̀bọ̀.
3: Bẹ́ẹ̀ni.
0: She is no longer your baby. Láàrin àwa méjèèjì ṣe dẹ̀ fílà kó wà òkè.
3: Sa.
0: Ṣe dẹ̀ fílà kó wà òkè láàrin àwa méjèèjì.
3: Bẹ́ẹ̀ni.
0: Mọ́mì yẹn ti sun yín láàrin ara wa ìmọ̀jà parọ́ tara wa ó ti sun yín.
3: Rárá o.
0: Tí ò bá sun yín ó yẹ kẹ́ ṣì máa rí as a baby forever.
3: Gbẹ́sẹ̀ ni gbẹ́sẹ̀ la máa ń ṣe.
0: Ẹ jẹ́ kí n kọ́ yín ní kinní kan sá.
3: Bẹ́ẹ̀ni.
0: Tẹ́ ẹ bá ti jí làárọ̀ la. In fact, alẹ́ ìgan lẹ máa ṣe. Ẹ máa lọ sọ́dọ̀ mọ́mì báyìí.
3: Ó ń gbọ́ òun rẹ̀rìn wá rẹ̀.
0: Nà ó tiẹ̀ ti dáa. Ó yẹ fífò yẹn sí loudspeaker. Ẹ fún mọ́mì, ẹ fún mọ́mì fò yẹn.
3: Mọ́mì, mọ́mì ń bọ̀ wá.
0: Hello mọ́mì.
1: Hello sir.
0: Ẹ pẹ̀lẹ́ mọ̀.
1: Yes sir.
0: Ẹgbọ́n ní bẹ́ẹ̀ ṣe fẹ́ ni pé kẹ́ máa pè wọ́n ní dáàdì bọ̀bọ̀.
1: Ó yẹ
0: ẹ sọ pé God forbid bad thing. Mọ́mì òye sọ bẹ́ẹ̀ sọ pé God forbid bad thing. Ẹ dúró kò gbọ́dọ̀ di bárakú. Dádì ẹ jẹ́ bí ilé question kan. Hello sir.
3: Ẹ mo dáńsà.
0: Anytime tẹ bá ń tàtẹ̀ kanlẹ̀ lọ́wọ́ tẹ bá ti ń bọ̀.
3: Bẹ́ẹ̀.
0: Ṣé mo kọ́ ẹ máa ma ṣe ṣé nǹkan tẹ máa ń sọ ni mọ́mì bọ̀bọ̀ mọ́mì bọ̀bọ̀ ṣé nǹkan tẹ máa ń sọ ni.
3: Bẹ́ẹ̀ni.
0: Ṣe dáadáa nǹkan tó yẹ kẹ́ máa sọ ni baby oh my baby. Ó yá ẹ fún mọ́mì ní fóònù mọ́mì ẹ mú fóònù yẹn dání. Ẹ mú fóònù yẹn dání ó yá ẹ fi ẹ̀yìn sùn sórí bed. Dádì ó yá ẹ súnmọ́ ọ̀dọ́ wọn ẹ̀yìn ẹ̀sìn bí ìgbà tẹ bá fẹ́ da àyà yín bo àyà.

0: oṣù ojú bí o.
1: Mo ń gbìyànjú láti pe ìyàwó Mr. Nuru. Hello, àǹtí Wumi, ṣàlàfíà lẹ wà. Hello, ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀ Sister Wumi, ṣàlàfíà lẹ wà. Hello. Àyà mi ò gbọ́ wọn.
0: Mo máa róhun tó dùn mọ́ mi o, oníṣòro ní jẹ́ dídùn omi inú.
1: Ẹ jẹ́ ń gbìyànjú ẹ̀ padà.

0: Olúwa gbọ́ pé wá Michael Tyler Mosaida ẹgbẹ́ yìí wá orí òkè tá ń lọ ẹgbẹ́ ọpẹ́ wá ìyìn wá ń dúró ní Sioni àjíǹde àti gba gbogbo ogo a ó yìn ọ́ a ó gbé ọ̀gá onílọ́jọ́ Monday gbogbo yẹn mi ọwọ́ yín mo pàṣẹ àgbàna tó ń bọ́ ọwọ́ ìṣiṣẹ́ àti àṣetì bó ṣe mi ọwọ́ yẹn kó máa jábọ́ ni àìlówó mọ́ rárá ẹlòmíì ò ti ẹ̀rù wó mọ́ rárá òní dẹ̀ ni Monday lónìí gbogbo má jẹ̀mú tí òjò oró wó mọ́ kó máa jábọ́ rẹ̀ gbogbo àmì tí òjò oró wó kó máa jábọ́ rẹ̀ àránsí tí òjò oró wó kó máa jábọ́ rẹ̀ àsàsì tí òjò oró wó kó jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ èyí dáná ẹ̀ mọ̀ tó mi orí ẹ̀ gbogbo èyí tí ẹ ní ẹrù gbèsè lọ́rùn àbí tí bùkátà yìí wúwo
1: jésù
0: wípé àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ gbogbo àjàgà wúwo kó máa fúyẹ ẹgbẹ́ ìtúsílẹ̀ ẹgbẹ́ ìtúsílẹ̀ ẹgbẹ́ ìtúsílẹ̀ nínú ìgbẹ́kù tó wà àtú ẹ sílẹ̀ ẹni tó lòun fi ogun dẹ́ ẹ wò ní wíìkì
1: yìí
0: ẹ̀mí ẹ̀ máa lọ ṣé owó rẹ̀ wà ń tó sí àti iyọ̀ yẹn ẹ fi síwájú
1: báyìí
0: ẹ fi sí àgbélébù síwájú orí yín gbogbo èyí tí ò tí ì rí gbà ní Lagos
1: State
0: ní alẹ́
1: yìí
0: a máa wà ní Korodu
1: òyìnbí àti Korodu
0: náà o ṣe oríṣiríṣi Korodu yẹn Monday night ó ti di ọjà àgbáyé o tó dẹ̀ máa ṣẹlẹ̀ ń bẹ̀ lálẹ́
1: yìí
0: arúgbó ọjọ́ ti sọ fún mi wípé sọ fún àwọn ènìyàn
1: yẹn
0: 8,000 people
1: tó
0: bá kọ́kọ́ wọlé lálẹ́ yìí wọ́n ní kí n máa fún wọn ní mọ́tò ìrànlọ́wọ́ o méjì ni mọ́tò ìmọ̀ àṣù o máa fi sínú ilé ẹ̀ olúwa ní gbogbo àwọn àjànú àwọn ẹ̀bọ̀ra tó ń gbé bẹ̀ wọ́n máa sákúrò ní àwọn tó ń bọ̀ lórí òkè wọ́n á gbà tiwọn àwọn tó ń bọ̀ lọ́lọ́ bọ́tọ̀ ní fàgbà láàárọ̀ ọ̀la wọ́n á gbà tiwọn gbogbo èyí tí wọ́n jẹ́ láyọ̀ ẹ gba ìtúsílẹ̀ ẹ ṣeré rẹ̀ òní ni Monday ọjọ́ tí ó ní ajẹ́ nínú ẹ fò síwájú pẹ́pẹ́ alleluia méje ogo méje osana méje àti iye alleluia méje
1: alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia.
0: ẹ kọjú sọ́nà kejì
1: don't talk next place
0: ogo lẹ́ẹ̀mẹ́jẹ
1: ogo ogo ogo ogo ogo ogo ogo
0: ọ̀nà kẹta osana méje
1: osana osana osana osana osana osana osana.
0: yìí sí ọ̀nà kẹrin iye
1: iye iye iye iye iye iye iye.
0: na abẹ́ fojú ẹ̀ ní gbàdúrà
1: ni
0: mo ń bọ̀ wá ṣiṣẹ́ lórí iyọ̀ yẹn àti owó ẹ̀ mo gbàgbé o
1: gbé
0: òróró ẹ̀ sọ́dọ̀
1: ò
0: ní ò ń jáde lọ o máa mú ọ̀rọ̀ bọ̀ o máa mú owó bọ̀ ẹgbẹ́ ẹni wọlé
1: àpadà.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.